0: mọlọmọ kan le london lo ba nso ko lo npe woli o ka e ti baje o ti ro pe o ro pe ku si solution mo pe so wa para si nigeria pelu aduru eru ti n be lori ohun ah gba pe woli nti mo so fun ni pe lo ra anu gba
1: Àwọn dádì ẹ káàárẹ̀ sá, ṣé gbogbo ìgbà wa ẹ ṣe ẹkọ́ àdúró tí wa sá. Èmi ni mo send west to ti some time ago, I think ní August, tí mo wà ní UK, tí mo ní wọ́n fún mi ní 60 days láti kúrò nílùú. Wọ́n fún mi di October 11 láti kúrò nílùú tí mo fi pè é. Tí mo fi send voice note sórí, àwọn ọjọ́ yẹn nígbà tí mo gba email yẹn, èèyàn kọ́kọ́ send voice note sí láti ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ tí mo fi ń sunkún bá. So, àdẹ̀gbàdúrà yẹn ni kí n rí àánú gbà. Kínní yẹn ṣáà ní kí n pe ibiṣẹ́ mi, kí n ṣàlàyé situation mi. Mo ṣáà pe manager mi níbiṣẹ́, mo ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún un, ìyẹn gan ara ẹ̀ ò balẹ̀. Torí ó ṣẹ̀ṣẹ̀ promote mi ni níbiṣẹ́. So ìyẹn gan bó ṣe gbọ́ nǹkan yẹn báyìí pa gbogbo nǹkan tó ń ṣe tì ó bẹ̀rẹ̀ sí máa bá mi send email sí àwọn HR níbi iṣẹ́ and everything. Ó wá advice pé kí n send email táwọn home office tó send sí mi pé kí n pé àwọn fún mi ní 60 days torí ẹni tájọ́ ọwọ́ ìlú yìí ó ti yọ mí kúrò lórí ìwé ẹ̀. Pé àwọn fún mi ní 60 days pé kí n kúrò October 11 mo wá send sí àwọn HR. Àti wọ́n sẹ́ni sáwọn HR mo ṣàṣọ fún mi wọ́n ṣàá sunkún mi bí àwọn kókọ́ ṣàṣàánú mi pé mi ò lè padà sí mi pé kò sí nǹkan tí ní àwọn àbúrò mi mẹ́ta ní mi nìkan ń lọ sí school kò sí kankan tí mo fẹ́ lọ ṣe mi mi ò mẹ́bí mi lára ìyá tí mo tún fọkàn tọ̀ tí mo gbójúlé tó ń sódẹ́ pé mi àti ẹni òun ló tún ti kú yẹn kọ́ṣàánú mi tó yẹ lọ wọ́n ṣàánú kí kọ́ àwọn agẹ́bàk sí mi pàtó agẹ́bàk sí mi àṣẹ manager mi lọ́pàá ni àwọn HR yẹn pè tó bá ṣe pé manager mi náà bẹ̀rẹ̀ sí máa bẹ̀ ó bá ṣáà bẹ̀rẹ̀ sí máa bẹ àwọn HR yẹn máa sọ̀kọ́ gidi nípa mi gbogbo bó ṣe jẹ́ pé òun ṣẹ̀ṣẹ̀ promote mi ni láti bíi 2 years tí mo ti ń ṣiṣẹ́ níbí báyìí kò sẹ́nì kankan tó promote mi pẹ̀lú adéwúṣẹ́ tí mò ń ṣe kò sẹ́nì kankan tó fiṣẹ́ mi nìyí pé òun gbà tó ń join team mi lòun ṣẹ̀ṣẹ̀ rí lòun ṣẹ̀ṣẹ̀ promote mi kíkọ́ ṣáàjọ anything tó bá ṣe pè mí fún interview yẹn o wọ́n ṣe ní ṣe mo lè ráyè ní like after 2 or 3 days when I go ọjọ́ Wednesday ni mo pè wọ́n wọ́n wá ní ṣe mo lè ráyè láti wá fún interview ní ọjọ́ Friday ní kò sí problem pé mi ṣiṣẹ́ lọ́jọ́ yẹn nádì gbogbo Wednesday Thursday even that Friday mo kọ̀ wà nínú àwọn àtàdúrà gbogbo àwọn sáà tẹ máa ní pé ka sínú iyọ̀ púpọ̀ kínní yẹn mo ṣáà máa ń padà lọ máa wo àwọn fídíò ìwé òwúrọ̀ lórí Facebook mo ṣáà máa ń padà lọ wò ó mo ṣáà máa ń ṣe gbogbo ẹ̀ nígbà tó yá ní kí ni mo wá fẹ́ ṣe báyìí màá gbàdúrà màá sunkún màá tún gbé píkṣọ̀ mọ́mì mi lọ síwájú pé àbí àmọ́ ò kí ń sùn wá fi mí sílẹ̀ àwọn ọmọ tó fi sílẹ̀ sí mi náà kò sẹ́ni tó máa bá wa gba ìtọ́jú wọn kò sẹ́ni tó máa tọ́jú wa lẹ́bi àlá àti sunkún sọ́nà ọlọ́run mo tún gbàwẹ̀ nígbà tó ṣàdọ́jọ́ interview yẹn dáde mo débẹ̀ wọ́n ti make a decision gan pé mo ní fún mi because of circumstances tó surround the reason táwọn ìjọba ṣe ní kí n kúrò nílùú nígbà tí wọ́n débẹ̀ tọ́sẹ̀ kọ́kọ́ rí bí mo ti sunkún mo ti dàrú mo ti wo gbogbo nǹkan ló ń ṣe mí nǹkan ní àwọn manager tí mo tiẹ̀ tó tí mo close mọ́ wá rí mi wọ́n ní báwo ni mo ṣe ṣe tọrọ ìfiri báyìí mo ní wọ́n ṣàlàyé fún mo ní February ni independently mo kó £12,000 sílẹ̀ láti fi renew visa mi August ẹni tí mo kó £12,000 fún tí mo renew visa gbogbo wa èmi àti partner mi tàjọ wọlé wọn níbi àwọn náà lọ tún yọ mí kúrò lórí ìwé ní August February August mo ní mo dẹ̀ mo ń kó wọ̀nyẹn náà kí má bàa wà ní irú situation báyìí ní òní so báwọn àwọn funfun ẹ̀ka ẹ̀rọ kí náà láti gbọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn báwọn yẹn ṣe gbọ́ pé £12,000 ní ìlú yìí pẹ̀lú bí wọ́n ṣe ń ṣiṣẹ́ ó tún £12,000 jọ ó kó lẹ̀ láti fi rìn ní visa visa òun náà lọ padà yọ ẹ́ kúrò lórí ẹ̀yẹn bọ́ṣe bá mi gbọ̀dọ̀ àwọn HR lọ nìyẹn báwọn HR ṣe ní bọ́ṣe bá mi explain situation ọmọ bọ́ṣe change story meeting yẹn nìyẹn o because intention wọn ni pé wọ́n ò fẹ́ fún mi ní ìwé yẹn or she changed the story, you know, or she make it sound like your grandma to get vaccine. The following week, don't have to get vaccine. If I could have said, sick for 1 week, that home office is sending me, you see me. Or she get vaccine, what can I keep my ball office? Because she's right, that's what I mean. Ah, right, you're just a little dandy. That's my office. But she's not enough for me, COS, you know. The option reading are only for me, go safe. She only 3 years, no fail, and only 5 years. Ah, only 5 years, no fail. Not about she for me, 5 years, you know. She be application serious. That's my first one, daddy. My second testimony. Okay. I'm not saying I should have visited my source because about to say, be sure me, I'm not sure if you know what I'm going to do. Sure, that's it by late in last week in 1 bedroom apartment. Thank you very much.
0: Hey, Sapo Oluwa!
2: Oluwa!
0: Emire!
2: Emire!
0: Jemi na ora anuba!
2: Jemi na ora anuba!
0: Kama mi ora anuba!
2: Kama mi ora anuba!
0: Oya soda dua!
2: Oruko Jesu! Oruko Jesu! Oruko Jesu! Hey, mimi na
0: ora! Mali ara usebe ya wali!
2: Oluwa!
0: Oluwa jara anuba! Jara anuba! Jara anuba! Jara anuba! Jara anuba! Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa, Jesus, Oluwa wa se bi oba o romans si agbara gbugbe eyan mo olorun te wa ni ado te wa ni lesa te wa ni osogbo te wa ni ejigbo lagbara olorun alufa yin ma fun yin ni ororo kokan lo ne lagbara olorun wa fun yin ni ororo kokan oro si si agbara en ti etin dun ti eti isosu kan ti isosu meji te so do kan ororo yen lo lo
3: oruko mi ni Rested Adetola lati ijo oruko afo branch Tolorun se bi oba se fun se iya ni ninu aye mi ni lati odun 1973 oni eti tin dun mi o ma ntu o ma run jade mi o le joko laarin awon eyan so gba ta wa gba oro ti wa gba ororo segun ororo pupa restless ti baba fun wa gba teti wa tun bere mo wa kan a drop la san bayi oni mo kan si lati gba ye eti ye ti san patapata hallelujah
4: en lo daddy mi e ka lesa o aku adura o e se o ti meri wa o no se mo won ti approve visa mi won ti approve visa mi ti mo lo bomo yin laipe laijina e se mo sa o se mo dupe o ku adura o dura lale ati taro luwa o ti gba lori wa o e se mo dupe sa o se yin di se onise o se ran se ma tesi waju adura bi amo nu gba lori wa o dupe lowo mummy na e se
0: ah gbe owo sori bayi lora anu gba
2: amen
0: lora anu gba
2: amen
0: in the name of Jesus
2: amen
0: to ba ti so re ma je mu e iru oni on the four in to ba na je ona make sure po ona o san re ma je mu e leni mo gbadura a o buko fun aye re
2: amen
0: oh my god a o buko fun aye re
2: amen
0: In the name of Jesus. In the name of Jesus.
2: Amen.
0: Jesus, Oluwa wa.
2: Amen.
0: Yan gbadura fa won lojo bi oni. Gbogbo lojo bi oni, oni wedding anniversary. Mo gbadura fun yin. Ojo ayo leleyi, o da je ojo isinmi. Gbogbo bi ti ara tin ni o isemi ko gbo be loruko Jesus.
2: Amen.
0: Ara o ni ni omo.
2: Amen.
0: Ogo ni ja omo.
2: Amen.
0: Ko de ni ja igbeyawo re.
2: Amen.
0: In the name of Jesus.
2: Amen.
0: Wa ara anu gba.
2: Amen.
0: Happy birthday and happy wedding anniversary. Loruko Jesus ogo re ajade.
2: Amen.
0: Wa de se bi oba.
2: Amen.
0: Jesus Oluwa wa.
2: Amen.
0: Okay, je ki won celebrate to wan bi. Oh, Pastor Adedeji Olakanmi, happy birthday to you sir. I want to Pastor Oyota Segbe lo Seko ati Adegbayi Timileyin Testament. Happy birthday to you. Eni keta ni Ayoade Maria. Happy birthday to you. Ati Alice Tebe Tope Abiola. Happy birthday to you. Jenki awon mo me aye kin ti ki won lana happy birthday. O si lo na ni Kudus Olasukome omo mi ni Canada. Happy birthday to you. Ati Masadat Olubukola Abiola. Happy birthday to you. Mugbadua emigigun ati ojogbo Olorun ayo dare fun yin.
2: Amen.
0: E o ma se bi oba.
2: Amen.
0: E ori ogolo.
2: Amen.
0: Ilere ase fun yin.
2: Amen.
0: Jesu Oluwa wa.
2: Amen.
0: Apere agbo eda mo ya si mo loruko Oluwa. Mo re na ba sinu e. Oya gbagbara.
2: Amen.
0: Oh my God. Oya gbagbara.
2: Amen.
0: Oya gbagbara.
2: Amen.
0: Ogo ra jade.
2: Amen.
0: Ira wore ma tan.
2: Amen.
0: Wa de se bi oba.
2: Amen.
0: Jesu Oluwa wa. Gbogbo eyan omo Olorun ni abule egba ni ojo Thursday Oluwa ba mi soro kan mo nbo ni abule egba o se pataki gbogbo eyan omo Olorun ni abule egba e pade mi ni ojo Thursday loruko Jesu wara anugba
2: amen
0: to ba wa nbadan to ba na ojo na ja pade a o re ma lisa emi papa lagbara Olorun ago meje abo bo ti wa ni church ni headquarters awon adua kan be teyan gboro mo ko gba laaro ojo isimi bo ma so fun yin pe ojo isimi ojo Oluwa ni file folohun loruko Jesu o ma ra anugba
2: amen
0: wa de rogolo
2: amen
0: Jesu Oluwa wa
2: amen
0: oju se nkan fi dareju bayi pe
2: emi gaga le ri ko
0: gbogbo eyin ti e wa ni ilu Ibadan address Church wa nile ni ilu Ibadan Gbaremu Idiobi Airport area te ba ti de abe bridge ore meji tabi Akon Filling Station ni waju biuri e kan so fọlọ kada pe en lo si Church Baba Sibi Oba to wa ni Idiobi gbogbo eyin te nbe ni Iyemetu lati oje tabi bere egbe okada ki e so pe en lo si Sibi Oba Oke Aremo e ba wa nbe lati sango ewo moto tabi okada to nlo si eleyele e so kale ni police station te ba ti bobe e kan biri pe Sibi Oba le nlo gbogbo eyin te nbe ni soka lati soka egbe okada abaode ni Alafia Block Church e ti ri Sibi Oba nbe e kan biri pe Sibi Oba le nlo gbogbo eyin te wa ni apata te ba ti de Dogo bus stop opposite Brent Sunmi omo yadun e kan so pe e nlo si Sibi Oba wa nawo be sin gbogbo eyin te wa ni Ologun Eru e kan so pe nlo si Capital Bus Stop ni Ologun Eru e ti ri Church Baba Sibi Oba gbogbo eyin te wa ni Oyo e kan so pe nlo si Oyo Town e bere Sabo ni Ilepo Alasaro e kan so pe Church Baba Sibi Oba le nlo e ri wa nibe gbogbo eyin te ngbe ni apete e so kale ni ibi oja apete yen e kan gbe okada eni Church Baba Sibi Oba to wa ni Oladua ibe le nlo gbogbo eyin te ngbe ni Olodo e kan de Olodo garage yen e gbe okada tin lo si Sibi Oba gbogbo eyin te wa ni Olunloyo lati Olorun Sogun e gbe okada tin lo si Ladeko Filling Station leyin Ladeko yen e ti ri Church Baba Sibi Oba nibe gbogbo eyin te wa ni Muslim lati ori bridge Muslim e kan gbe okada tabi moto tin lo ife ni koko all two inu ibe gangan ni ijoba Baba Sibi Oba wa gbogbo eyin te wa ni Maniya ni Olukoju Street opposite Ajorosun Estate ni Maniya yen te ba ti bo le nbe ele nlo si Church Baba Sibi Oba
5: gbogbo awa ta wa ni Omiadio ni ilu Ibadan te ba ti de iyana ile baba Elija Anigilade ni Abara eso wipe enlo Church Baba Sibi Oba
6: gbogbo eyin te wa ni Akala Expressway ni Tipa Garage te ba ti de Amazing Grace Complex ni Akala Expressway eso pe mo si sinu

0: orí kọkànlé ní ọgọ́fà ẹsẹ̀ mẹ́jẹ̀jọ tó wà níbẹ̀. Orin Dáfídì orí kọkànlé ní ọgọ́fà ẹsẹ̀ mẹ́jẹ̀jọ tó wà níbẹ̀. Èmi ò gbé ojú mi sí orí òkè wọn nì, níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? Ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá, tí ó dọ̀run ohun ayé, òun kí yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ kí ó yẹ̀. Ẹni tí ń pa ọmọ kì yóò tó gbé, kì í ṣe ẹni tí pa sẹ́lìmọ́ kì í tó gbé, bẹ́ẹ̀ ni kì í sùn. Olúwa lé olùpamọ́ rẹ, Olúwa lé òjijì rẹ, lé ọwọ́ ọ̀tún rẹ. Òrùn kì yóò pọ́ ní ìgbà ọ̀sán tàbí òṣùpá ní ìgbà òru. Olúwa yóò pa ọmọ kúrò nínú ibi gbogbo, yóò pa ọkàn rẹ mọ́. Olúwa yóò pa lọ àti àbọ̀ rẹ mọ́ láti ìgbà yìí lọ àti títí láéláé. Amen. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti ìsàrò ọkàn àwọn olùgbọ́ mi kó ṣe ìtẹ́wọ́gbà ní ojú rẹ, Olúwa Ọlọ́run agbára wa àti olùdáǹde wa. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé lóko lẹ́yìn odi pé a káàbọ̀ sínú ètò ire òwúrọ̀ ní òní ọjọ́ kẹrin oṣù kẹwàá ọdún 2026. Orí ọ̀rọ̀ tí a ń gbé yẹ̀wò òun ni ìrànlọ́wọ́ láti òkè wá. Ìrànlọ́wọ́ láti òkè wá. Ìgbésí ayé yìí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ àdìtú èyí tó mú kí ẹnìkan mọ̀ lè dá pé láti ṣe nǹkan kan bí kò ṣe pé Olúwa rẹ̀ bá rí ìrànlọ́wọ́ tàbí àtìlẹyìn. Kò sí ẹnìkan tó pé, kò sí ẹnìkan tí ó lè dá nǹkan ṣe láì jẹ́ pé ó ní onígbọ̀wọ́, aláfẹ̀yìntì, olùrànlọ́wọ́ àti aládúrótì. Ǹjẹ́ wọ nílò ìrànlọ́wọ́ nínú kọ́tà tó gbẹ̀yìn nínú ọdún yìí? Onísàmù wí pé èmi ò gbé ojú mi sí orí òkè wọn nì, níbo ni ìrànlọ́wọ́ mi yóò àti wá? Ó fi hàn fún wa wípé Olúwa ni olùrànlọ́wọ́ wa, Olúwa ni ààbò wa, Olúwa ni olùpamọ́ wa. Nítorí náà Ọlọ́run gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ ní ẹsẹ̀ kejì ó ní ìrànlọ́wọ́ mi yóò ti Olúwa ọwọ́ Olúwa wá, ẹni tí ó dọ̀run ohun ayé. Ìrànlọ́wọ́ tó ga jùlọ kì í ṣe láti ọ̀dọ̀ ènìyàn, ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run ni. Ọlọ́run ni orísun ìrànlọ́wọ́ fún gbogbo àwọn tó gbẹ́kẹ̀lé, fún gbogbo àwọn tó gbà á gbọ́, fún gbogbo àwọn tó ń ṣẹ́n, fún gbogbo àwọn tó ní ìgbẹ́kẹ̀lé nínú rẹ̀. Ó ní olùpamọ́ wa, ó ní kò ní jẹ́ kí ẹsẹ̀ wa kó yẹ̀, ó ní kò ní jẹ́ ká ṣubú. Nígbà tí Yesu àti àwọn ọmọogun rẹ̀ bá gbé ìṣe wọn dé, ẹsẹ̀ wa kò ní yẹ̀, nítorí wípé a fi Olúwa ṣe ìrànlọ́wọ́ wa. Gba Ọlọ́run láyè láti ràn lẹ́wọ́ kí ẹsẹ̀ rẹ kó má bàa yẹ̀, nítorí pé Ọlọ́run ìrànlọ́wọ́ wa nígbà gbogbo. Ó ní kì í sùn, ó ní kì í tó gbé, ó ní àárẹ̀ ìmú, ó ní kò sí nǹkan kan èyí tó lè dí lọ́wọ́. Nínú kọ́tà kẹrin tí a wà nínú ọdún yìí, oṣù mẹ́ta tó kù tọdún yìí ó parí, ayé gbogbo wa nílò ìrànlọ́wọ́. Ìrànlọ́wọ́ wa ó sì ń bẹ ní orúkọ Olúwa ẹni tó dọ̀run ohun ayé. Nígbà tí a bá gbẹ́kẹ̀lé, nígbà tí a bá fara tì í, nígbà tí a bá gbà á gbọ́, nígbà tí a bá wá ojú rẹ̀, nígbà tí a bá ń ṣe ìfẹ́ rẹ̀, ìrànlọ́wọ́ wa yóò sì ti ọ̀dọ̀ rẹ̀ wá. Kí ló ń dojúkọ tó gun ọ́ láyà, tó kan ọ́ lápá, tó o mọ bó tiẹ̀ ti ṣe? Gbẹ́kẹ̀lé Ọlọ́run, Ọlọ́run yóò ran ìrànlọ́wọ́ sí ọ. Torí náà gbẹ́kẹ̀lé, gbà á gbọ́, nírètí nínú rẹ̀, kò sì ní jẹ́ ọkulẹ̀. Ẹ jẹ́ kí a súre òní. Olúwa Ọlọ́run ayérayé, bàbá ní orúkọ Jésù Kristì, lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Mo ké pé ọ láàárọ̀ yìí fún gbogbo olùgbọ́ mi nílé lóko lẹ́yìn odi dìde fún ìrànlọ́wọ́ wọn. Ràn wọ́n lọ́wọ́ nínú ilé, ràn wọ́n lọ́wọ́ lẹ́nu iṣẹ́, ràn wọ́n lọ́wọ́ nínú ìrìn àjò. Gbogbo ọkàn tó ṣaláìní ìrànlọ́wọ́ láàárọ̀ yìí, Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́. Lórúkọ Jésù, ibi tó fojú sí, tó tàn mọ́, tó dábàá, tó tiẹ̀ lálàá rẹ̀, ìrànlọ́wọ́ yóò dìde fún ọ. Ọmọ rẹ yóò rí ìrànlọ́wọ́ gbà, ọkọ rẹ yóò rí ìrànlọ́wọ́ gbà, aya rẹ yóò rí ìrànlọ́wọ́ gbà, àwọn ẹbí rẹ yóò rí ìrànlọ́wọ́ gbà, àwọn òbí rẹ wọn ó rí ìrànlọ́wọ́ gbà. Lẹ́nu iṣẹ́ ìrànlọ́wọ́ yóò dìde fún ọ, nínú ilé ìrànlọ́wọ́ yóò dìde fún ọ. Ẹni tó mọ̀ yóò ràn ọ lọ́wọ́, ẹni tó mọ̀ yóò ràn ọ lọ́wọ́. Ibi tó fojú sí, ìrànlọ́wọ́ ti bẹ̀ jáde wá, ibi tó fojú sí, ìrànlọ́wọ́ yóò ti bẹ̀ jáde wá. Lórúkọ Jésù Kristì Nazareti, Ọlọ́run ìrànlọ́wọ́ yóò ràn ọ lọ́wọ́. Gbogbo ibi tí apá ti kún ọ, Ọlọ́run yóò bọ gbé ẹrù rẹ. Ojú ò sì ní tì ọ, ọ̀tá ò sì ní yọ ọ, ìyà ò sì ní jẹ ọ, ara o si ni ni o loruko Jesu ti Nazareti loni ojo kerin osu kewa odun 2026 mo kede fun gbogbo eyin olugbo mi egba iranlowo Olorun loruko ti Jesu Olorun dide fun iranlowo yin loruko Jesu iranlowo airoti loruko Jesu o dide loruko baba omo ati ememimo Olorun alaanu yo gbe iranlowo dide fun o awon eda gbogbo won dide lati ma ran o lowo lati pese fun o lati bukun fun o lati daabobo o lati ran o lowo lati tu o lara iranlowo Olorun ko dide fun aye re iranlowo Olorun ko dide fun idile re iranlowo Olorun ko dide fun awon omo re iranlowo Olorun loruko Jesu ko dide fun gbogbo malebi yin gbogbo yin lokunrin lobirin domode ati ni agba ti n be labe ohun mi mo kede oro wi pe ni salai ni iranlowo gbogbo bi ti iranlowo ti di ona nla nbe loni iranlowo yo jade loruko ti Jesu Kristi e si ni sasiti loruko ti Jesu Kristi e si ni gbere tiju loruko Jesu Kristi iranlowo ti mu ni tayo yo dide fun yin e wa tayo laarin egbe e tayo ninu ebi e tayo nile ana e tayo ni de oko e tayo ni bi ise agbara iranlowo teyan fi tayo ko dide fun yin iranlowo ti mu ki asiri obo ko dide fun yin iranlowo ti je keyan begbe pe keyan bagba mu mo ni loruko Jesu o dide fun yin gbogbo okan to n gbo mi loni e ni salai ni iranlowo olorun ti o je olupamo yo pa yin mo iranlowo re yo da bobo yin loruko Jesu e si bori nipasẹ iranlowo olorun e si serere nipasẹ iranlowo olorun asiri yin obo iranlowo teyan ri ti ebi e fi payan mo ni loruko Jesu ko dide fun yin iranlowo oluwa loruko ti Jesu Kristi ko je ti e awon ti o ran olowo olorun gbe won dide okunrin ni won ran olowo obirin ni won ran olowo nitori pe oluwa ni iranlowo re ni won bagba to ti gboju re soke sinu kota kerin yi ni odun 2026 mo so wi pe o ni salai ni iranlowo oju ada o si ni ti o ifi olorun o si se mo lara o si ju asegun lo o ni wa bakan na ma wonu ogo re lo wonu itura re lo Jesu Kristi oluwa wa ire o
1: e pade wa fun akoto eto yi lojo mejo ni dede akoko kan na oluso agutan wa ni eni owo ati omowe John Adekunle Adedokun ero ibani soro wa ni 08039501349 le kan si 08039501349 titi ojo mejo ka pade layo emi ni ti yin to to Joy Oladejo.

0: Aku amojuba ara wa lojo toni oni na si ni ojo Eko akoko Sunday akoko re ninu osu kewa osu owara owara ojo ibukun ko ma ro soru le gbogbo wa ko ma ro sadugo wa owara ojo ibukun ko ma ro lorilede Nigeria gbogbo adawole wa ibukun ibukun ibukun agbega agbega ite siwaju ise logo ise lore ni ko ma je fun wa
1: ami o
0: aku Sunday o gbogbo omo ojo
1: aku eseme gbogbo eyo ma ijo Se mi alayo na ni o si je fun wa.
0: Lagbara Olorun. To, oni je ojo kerin be ninu osu kewa ojilelegbe odun dun merin la.
1: Tun tan
0: lan ti enu. Ninu baba ba osu. Na la tu wa yi, o nlo werede were. Ah, ire na ni o ma bale so de ti wa ti tin. Agbede lo ni kenke look at fun te doro yin na ni won pe Ikone Splash 105.5 FM the Integrity Station promoting right values. Olarin waju opele oro Adeus loruko ti mo nje Elephant Solo yin re o okan soso ajana ku te gba gboje fun papojo G Square Arco Sky Giran Global Radio King of Scorer Continental and Intercontinental Ekabo si Washington IB numero 1 radio akoko to je talada ni pinle Oyo eni e ba ri e bi e le nbe un e si ku kale
1: Time na kiwa mo ni ako ojumo aseku esemi tito ni ope na la o se loke pe temi lade aloko ohun le mi nje o eto kaabo si akoto iroyin ti fun tedo ni kan ni omoluabi Splash 105.5 FM awa lagba
0: awa la koko
1: awa na ni baba won
0: o ti ye won be je komo okay gaga be se mo bo se ma nlo lori ti fun tedo iroyin awon akole iroyin No la ma koko shabi shabojo punch in bembi lojo toni be ni the nation wa vanguard wa guardian wa daily post wa new telegraph wa gbogbo lo be kan kese guardian na lori sirisi daily sun gan ara riyan ni se o akole iroyin kan re ti punch gbe jade lapo odo temi looro toni ohun ti o si nbembe ni agbara po awon agbebon ni o won tun gbese won de o won tun gbese won de o ni ipinle plateau ni papa ebi won ti gbe wa kusa papa ewa kusa kan ni ipinle plateau ni won ni awon agbebon ti demi awon meji kan legbodo punch lo gbe jade bo lo se sele gan ekun re nbo nbe ti e farabalẹ gbọ
1: So, iroyin eleyin na fe jomo eyun toro ni se pelu eto abo won ni lori oro awon agunbaniro awon ti won fe di agunbaniro eleyin ti awon agbebon ti won jiko ni ipinle ti won lo si ipinle Imo won ni awon obi awon omo yi na ni won ti jade won ti rawo ebe si Olubadan tile Ibadan ateni ti se alakoso fun le se olopa ipinle Oyo wipe dakun e mo je ka awon gbomo gbomo yi awon ajinigbe yi ki won se kupa awon omo awon edakun awa na ba won rawo ebe gege bi obi edakun obi o le nawo ko mo lo ile eko ko tun pari ko tun ni o fe lo si lu baba babo ko mo tun wa dawati edakun gbogbo wa ni foju sunkun omo gbogbo awon toro ba kan edakun e je ka jigiri lati ri wipe won do la won omo ye iwe iroyin daily post lo gbe ekun rere iroyin na
0: omo lomo ṣugbọn n to fi le mu ki on ko awon agubaniro ti won po beyin ni awon ti won je agbesumo mi ajinigbe on na won fe po ganu
1: o na lo mo n ya mi lenu ko lo mo je ka ri wahala
0: egbirin ote
1: ba se npa kan lo tun ruwe
0: o da to lodo temi bi kolorun ko ba ni so won de layo ati alafia iroyin kan na tun re ti odokori siwaju todo temi na bi o daily post lo gbe le to nka so de wi pe ogoro awon eyan kan won ma ti di awati bayi o latari bi won ti se ni oko oju omi kan won ni o yi lule iwi oko danu lori omi awon bi tun si to adorin abani kedun mo ro ko won lo bi olokude ni ti won lo bi awon abani kedun to je adorin ni yi ototo ni won be nu oko oju omi yi to danu be awon kan ti di awati ninu awon ta nso won yi daily post lo post e ipinle benue lo si ti sele akoko ojo wo asiko wo e gbo ba asiko ba to
1: so ipinle benue nje kemi na ki n sare wa bo nbe won ni pele se olopa na lo ti se afilole eto kan eleyi ti o mo daabobo awon ile eko gbogbo ni ipinle benue eleyi ti won pe ni safe school program iyun ni awon eto to je wipe eto abo re yo wa lori awon ile eko nipele ohun iwe royin daily post na lo gbe ekun rere royin na
0: oda no punch mo wa lapodo temi bi latari isele ekun omi ile eto wayo won ni ajo to nri si isele pajawiri labe ijoba apapo le Nigeria NEMA na ni won ti lo re se abewo ati ayewo si awon agbegbe kan ni ipinle Kwara bẹ́ẹ̀ni kí wọ́n lè máa mọ àwọn aburú tó ṣeéṣe ṣaka àti ọṣẹ́ tí àwọn ẹ̀kún omi àti omíyalé nì tí wọ́n ti dá sílẹ̀ ní àwọn agbègbè ọ̀hún pàápàá ní ìjọba ìbílẹ̀ ẹ̀dú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn bọ̀ ńbẹ̀ tí ẹ sì gbọ́.
1: tó ìròyìn eléyìí náà ló ń jáde láti àkàtà àjọ elétò ìdìbò nílẹ̀ yìí ta musa inec òun náà ló sì ti ń ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wípé ẹ ṣọ́ra o torí wípé ayédèrú ìtọ̀nà ayélujára kan náà ni ó ti wá ń jàràn nílẹ̀ báyìí eléyìí tó ń sọ wípé kí àwọn olùdìbò kí wọ́n máa fi orúkọ wọn lẹ̀ wípé ètò ìforúkọsílẹ̀ ń lọ lọ́wọ́ àjọ inec ni ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra gidigidi gan ni o ìwé ìròyìn the punch ló gbé ìròyìn náà.
0: tó ìròyìn kan náà tún rèé tí punch gbé jáde ìpínlẹ̀ ọ̀ṣun ló sì gbé wa lọ níbi tí wọ́n ti wípé ilé ẹjọ́ gíga kan tó kalẹ̀ sí ìpínlẹ̀ èkó ti pàṣẹ wípé kí àwọn ilé ìfowópamọ́ kan kí wọ́n má ṣe fi owó sóde sí àwọn àpò àsùnwọ̀n kan lásìkò pàápàá jùlọ ilé tí wọ́n ní ń bẹ lábẹ́ àkóso ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun lórí owó tí ó tó $14 million ó dẹ́ pẹ́ńpẹ́ṣẹ́ owó èyí tí wọ́n ní wọ́n fi ṣe àgbékalẹ̀ iléeṣẹ́ kan tí wọ́n ní wọ́n gbé kalẹ̀ fún iléeṣẹ́ kan láti lò fún àwọn àkànṣe iṣẹ́ kan ṣùgbọ́n ilé ẹjọ́ ti ní wàyó lọ́wọ́lọ́wọ́ báyìí ná kó wà ní àsorọ̀ wọn ò gbọ́dọ̀ tí ìgbà owó wọn ò sì gbọ́dọ̀ rí owó náà gbà jáde lábẹ́ bí tí wù kó mọ punch olú punch ìròyìn ẹ jáde o.
1: tó wọn ní ìròyìn eléyìí náà ló ń sọ wípé iléeṣẹ́ ọmọ ogun orí omi àti àwọn ikọ̀ agbófinró kan náà ni wọ́n ti ṣetán o láti rí dájú wípé wọ́n ń ṣàwárí àwọn ẹbu ìfọpo lábẹ́lé eléyìí tí ìjọba ò fọwọ́ sí tó jẹ eléyìí tí wọ́n ń ṣe lọ́nà ìrú lọ́nà ẹ̀bùrú ní ìpínlẹ̀ rivers o. wọ́n ní àjọ àbí iléeṣẹ́ ọmọ ogun orí omi àtàwọn àjọ kan tó jẹ agbófinró náà ni wọ́n ti ṣetán láti ṣiṣẹ́ papọ̀ láti máa fojú wọn hàn dé ìwé ìròyìn the punch náà ló gbé ìròyìn eléyìí.
0: punch náà ló gbé eléyìí jáde lóòrọ̀ tòní eléyìí tí wọ́n sọ wípé àti gba ìdáǹdè àwọn àtọ́jẹ́ agùnbánirọ̀ ní ìpínlẹ̀ ti imo wọn ni ó ṣe o. wọ́n ní njẹ́ ẹ mọ̀ pé ní àwọn ibi ibùba àwọn ajínigbé ọ̀hún tó jẹ́ àwọn agùnbánirọ̀ wọ̀nyí gbé wọ́n ní wọ́n ti rí àwọn abúgbàmọ̀ àgbélẹ̀rọ sí àyíká abẹ̀ èyí sì fà á ti àti rí ìdáǹdè àwọn ẹni wọ̀nyí gbà kó fi di ìnira lásìkò yìí. iṣẹ́ ń lọ lọ́wọ́ lórí ẹ̀ náà ibi wọn pọ̀ wà náà ni wọ́n gbọ́ wà bẹ́ẹ̀ bá rè pé ẹ lè ṣoògùn àfẹ́rí fáyán àrìnà kó rẹ̀ ń bẹ fádìẹ o ṣébí ìjọba ni amúnimóògùn amúnimọ́bọ̀nbù punch òun ló gbèrò ìyẹn jáde à ń bọ̀ ń bẹ̀.
1: To latara igbaradi fun eto idibo gbogbogbo todun 2027
0: okay.
1: Oni awon ti won je alaga ninu egbe oselu APC na ni ipinya mo de laarin won o lori wipe aba wike sise aba wike sise o sugbon o wike wa ti soro kan fun amechi ibi to tin so wipe es gbeni rotimi moda moda e bi ku momo re modile tinu bu lori o mo ya ti gbe momo re le to won ni wipe mo ipapo da momo modile tinu bu lori olojo de ni wike ohun lo so be fun amechi iroyin o ti ori bakan
0: hello gogo
1: o ni pe awon orowo ogun fun mama awon nigba ti asa isan e ri po lagbara gbogbo eyan lo ba
0: to wa nta yi e ri po minister na ni
1: gbogbo eyan lo ba gbogbo eyan lo ba
0: ni ba lo mo
1: ni kan lo mo ibi to ti kan won nu
0: olorun
1: forun ke mama
0: ami
1: olorun ba wa forun ke mama ko forun ke ya temi na
0: ami ko forun ke ya baba mi ati ya ya temi na
1: ya aya dola po mo ba wi ko lo forun ke ya wa ati baba mi awon mo orukan let's go there
0: ti won ni ya bayi
1: ami ase ami ase
0: to oda to daily post lo post ele jade o won ni atiku ati amechi na ni o won ni je mo pe ero ketiketi bi igbeyan gbe sugar le ti awon era lo pe bo ni ni ile epo nitori ti won se ileri pe ti awon ba pada de ta ba fi le di are ati igbakeji lorilede Nigeria se ri owo ran wepo ti won yo ti gbogbo e fi dogun dode to di pe aye nira yen a ma da pada we will bring back fuel subsidy daily post ileri leka daily post lo gbe loro toni
1: wa ka le ri mi bayo a o
0: ga imi o fe le so pe te ba le dibo fun mi olorun akonbi mi lobirin e pin fe ni
1: imi te le so pe ohun o mo na wa dajo mo se pade
0: dajo mo se pade
1: e wo te mo ri loju ko loju wa pe way forward ti o mo so fun yo lo lo lo lo
0: imi kan fe le so pe to ba mi le di kini kan gidi kan bayi e ma wo ri 100 angels la won ma rent per one month
1: imi le so pe ere to abo awon geri la torun yo amo so yin
0: na ma so yin
1: ti o ti e ni si olopa go
0: ni si mo ni se wa la awon lo je to so pe ta ba wole osipa kokan le ku le eri kokan ni
1: afi bi sola
0: lo
1: tun mo le ju sola mu
0: moonlight abi moonlight
1: oda mo ti da o ti da o to iroyin eleyi na lo so di mimo wi pe ise ni orisirisi idaro ikeyin na lo nwole wa o gege bi won se gbe gbajugbaja ogbontagi agba oje osere nollywood ni olu jacobs gege bi won se gbe wo kaale lo ti gbe baba re le to baba ta ko be ni ka gbele aye serere ni o seni to mo gba to lojo ode
0: an
1: teyan ba si se le ohun na ni won mo so
0: ile se ke
1: nipa eyan
0: n ta ba so si waju la ba
1: be ni ti wa oni ya bayi se le du mare
0: ami o eyi ati opolopo ero inu nbe nkale bayi e wa ja saye roju oja kare ipolo latodo sogodoli p nigba ta ba pada de
1: gbogbo won la ni nbi ani jesu daniel
0: jesus splash ani ni jesus la ni sogo ati lakan ni ada kan ni go
1: kininu
0: smc
1: atun ni prophet keke o
2: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
3: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ ẹ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kìí ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kìí wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
4: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wàhálà ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, àbí o fẹ́ wọlé pẹ̀lú direct entry, tó o sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọ ní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwùmí Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn, tàbí No. 1A, Ọba Akran Avenue, Ikeja, nílùú Èkó, pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga, kó o dẹni yìí táyé ń wárí fún láwùjọ.
5: Flash FM 105.5.

0: mega distributor of AIA and Felicity inverter, batteries and panel, distributors of Jinko and Longi quality solar panel. We also distribute other brands of high quality solar batteries, inverters and panels. Rural, factory and house solar projects up to 1.5 megawatts, including solar street lighting for Ibadan, number 25, Salvation Army Road, beside Keto Filling Station, Ekotedo, and opposite Baptist Bookshop, Okebola, Fawiri, number 66, Okigwe Road, 0803-354-5426 or 0701-524-8351.
1: Ensure the light solar. Your electricity is assured.
2: Flash FM 105.5.
3: tọ ẹ̀ka bọ̀ padà tí fún tẹ́dọ̀ ìròyìn tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ẹyin tí wá lójú òpó Facebook àkíyìn wípé àkó ìsinmi ò ní ọ̀pọ̀ ẹ̀ láṣẹ. Ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Benue. Wọ́n ní àjọ àbí ìgbìmọ̀ eléyìí tó jẹ́ alájọṣepọ̀ pẹ̀lú ọlọ́pàá lágbègbè ságbègbè tí a mọ̀ sí PCRC pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Benue náà ni wọ́n ti ṣíṣọ lójú ètò kan eléyìí tí ó jẹ́ ètò ààbò fún àwọn ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Benue. Eléyìí tó sì jẹ́ wípé gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn ní ẹ̀ka ètò ẹ̀kọ́ náà ni wọn kópa nínú ẹ̀. Wọ́n ní ètò ọ̀hún náà ló wáyé o ní ilé ẹ̀kọ́ tá a mọ̀ sí Government Model Secondary School tó wà ní High Level. Òun náà ni wọ́n ní ẹni tí ṣe alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue CP Cletus Nwadiogbo àti àwọn tí wọ́n jẹ́ aṣojú láti iléeṣẹ́ tó rí sí ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ ọ̀hún tó fi mọ́ àjọ eléyìí tó ń rí sí ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ náà àti àwọn tí wọ́n jẹ́ aláṣẹ ní àwọn ilé ẹ̀kọ́ gbogbo àti ilé ẹ̀kọ́ ti girama ni o àti ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni o àti ti aládàáni pátá náà ni wọ́n ni wọ́n péjú pésẹ̀ síbi ìpàdé ọ̀hún. Wọ́n ní ètò náà ni àfojúsùn rẹ̀ sì wà láti ṣe ètò ìrónilágbára fún ètò ààbò nípa ìdánilẹ́kọ̀ọ́ àti nípa oríṣiríṣi ìlànà ètò ààbò eléyìí tó gbọ́dọ̀ wà láyìíká àti nínú àwọn ilé ẹ̀kọ́ nígbà tí wọ́n sì tún mú àgbéga bá àjọṣepọ̀ láàrin àwọn ọlọ́pàá àwọn agbègbè ilé ẹ̀kọ́ àti gbogbo àwọn tí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ tóhun ti ètò ààbò rẹ̀ tí ó gbèrú o kódà tó fi mọ́ àwọn akẹ́kọ̀ọ́ gangan àwọn olùkọ́ àti gbogbo àwọn tí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ tí ó gbèrú o. Wọ́n ní eléyìí náà ló sì jẹyọ nínú àtẹ̀jáde tí ẹni tí ṣe alákòóso àbí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue DSP Ọ̀chia Aodogo tí ó fi léde lórúkọ alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue Cletus Nwadiogo. Wọ́n ní ká alákòóso náà ló wá ṣe àpèjúwe ètò ààbò ní àwọn ilé ẹ̀kọ́ yìí gẹ́gẹ́ bí ojúṣe gbogbo èèyàn pátápátá láti fi rí dájú wípé ètò ààbò wà lórí àwọn akẹ́kọ̀ọ́ wa àti ní àyíká wọn. Ó ní ẹ má jẹ́ ká wò wípé ọ̀rọ̀ ètò ààbò ó kù sọ́wọ́ àwọn àjọ elétò ààbò nìkan o tàbí ìjọba tàbí ilé ẹ̀kọ́ nìkan. Ó ní gbogbo wa pátá àtòbí ni o àtàwọn agbègbè ni o àtàwọn míì tí ọ̀rọ̀ kàn náà la gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ láti fi rí dájú wípé ètò ààbò ní àwọn àyíká ilé ẹ̀kọ́ lórí àwọn akẹ́kọ̀ọ́ wa àwọn ọmọ wa náà ni ó fi ẹsẹ̀ múlẹ̀. Eléyìí tó sì fi gbóríyìn fún ìgbìmọ̀ alájọṣepọ̀ pẹ̀lú ọlọ́pàá lágbègbè ságbègbè fún àgbékalẹ̀ ètò náà.
4: Tó ó dá ká tẹ̀síwájú ká máa lọ sí ìpínlẹ̀ Kwara báyìí o. Ìròyìn tó sì ń bẹ́ ń bẹ̀ ló kà sóde wípé àjọ lẹ́tọ̀ pàjáwìrì àjọ tí mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ti ìjọba àpapọ̀ National Emergency Management Agency tá mọ̀ sí NEMA wọ́n ní àti àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ti ìpínlẹ̀ Kwara náà Kwara State Emergency Management Agency KWASEMA wọ́n ní òun náà ni wọ́n mà ti bẹ̀rẹ̀ àjọ fọwọ́sowọ́pọ̀ ṣiṣẹ́ o láti rí i dájú wípé gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá eléyìí tí ẹ̀kún omi àti omíyalé ti ọ̀dálẹ̀ ní àwọn agbègbè kan ní ìjọba ìbílẹ̀ Ẹ̀dú wọ́n fẹ́ mọ bí nǹkan náà bó ṣe bí omíyalé ọ̀hún ṣe ba nǹkan jẹ́ tó ibi tó gbé ba nǹkan jẹ́ sí i. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló wáyé lẹ́yìn ọ̀gbàrá omi eléyìí tí ó ya wọ inú oko àwọn ènìyàn tó sì ba ọ̀pọ̀lọpọ̀ ilé gan jẹ́ pẹ̀lú kódà àwọn tó jẹ́ nǹkan ọ̀sìn lóníranran ní pùtútà wọn ni náà ni o ma ba ni o so won di rorun asante o be si ni awon ilu kan awon agbegbe kan sira awon kututa ati awon agbegbe to sora won po ni wordu lafiagi won ni gbogbo be ti bi won tin sin kan lo ni ranran nbe ni a ekun ome yi ni o ti pa won lapadanu won ni iko alajo sisepo ti ajo to ri si isele pajawiri ti ijoba apapa ti ipinle kwara ohun na ni won ti bere ayewo loni ranran lati ojo abameta Saturday bere lati afin ema ati lafiagi alhaji muhammad kudukawu ko to di pe won se abewo si awon agbegbe bi ti isele gangan ti bere ti ni se to nti akole ti won se lori ati bi kini awon se buru to ngba tin soro ni bi eto ayewo ohun akowe fun ti ajo kwasema nipinle kwara saadu magaji won ni ona lo kedun pupo pelu awon ti isele aburu isele si o si ro awon olugbelagbegbe awon ti won gbe lawon ayika ebi ti ekun mi ti ma nsele ipe ma tete kuro lawon apa bi bojo ba ti bere ni kikan kikan ke si ma lo si awon aye to je ibi iyangbe ati ogbele ti omi o le de be ba nkan je eyi na ni oro to mu bodi o ekun omi omi ti o lapa ti o lese ti n gbe ni ti n gbegi punch lo gbe jade kọlọ ma so wa ojari ti fun te doro ilo ka
3: to won ni ile ise omo ogun ori omi ati ijoba apapo ati awon agbofinro lawon ajo nirunru labe ijoba apapo orilede Nigeria eleyi to je pe won sise lati ma fi gbogun ti awon ajepo wa na ni won ti se awari ibudo kan eleyi ti won ti nfo ipo ebu ifopo sugbon o to je wipe ko fi ese mule labe ti ijoba eleyi to si je wipe koda egberun lona ogoji liter ohun na ni won ni ebu ifopo yi lo mo nfo jade ni agbegbe kan ta mo si bo ni island ni bene ni ipinle river so won ni awon alase na ni wa je ko di mimo wipe ebu ifopo ti o fese mule yi na ni won lo se si bikan inu gbo gbo lohun lohun be ni ni boni island o won ni igbese yi na lo se waye erekusu boni boni island abi erekusu boni na won ni igbese yi na lo se waye o latara ifimi finle eleyi ti awon iko yi iko atopepe ti won se to si je wipe onirunru awon eso lati ajo alaabo na ni won jo sise ohun papo nigba to ba to wa nba awon akoroyin soro ni boni ni ojo eti eni ti se ogagun fun iko omo ogun ori omi yi eleyi ti o sise ni agbegbe boni ohun captain stanley ume na lo se apejuwe eleyi gege bi to si se lagbara ju fun iko ohun ti won se awari o lásìkò tí òun ti gba iṣẹ́ gẹ́gẹ́ bí olórí ikọ̀ náà nínú oṣù kẹta ọdún 2026 ume sọ̀rọ̀ síwájú wípé ọkọ̀ orí omi ẹlẹ́nu ìbọn eléyìí tó gbéra ní bọ̀ní náà ni ó sì kó àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ elétò ààbò lọ sí àwọn inú etídó ọ̀hún tí wọ́n bẹ̀rẹ̀ pé wọ́n débì kan wọ́n bẹ̀rẹ̀ sí ní rìn wọ́n rìn ní àwọn agbègbè tó jẹ́ wípé ilẹ̀ ibẹ̀ ó ń rì kó tó di wípé wọ́n wá dé inú ibi tí àwọn ẹni yìí tí wọ́n kọ ẹ̀bù ìfọpo náà sí o kó tó di wípé wọ́n ṣàwárí rẹ̀ ìwé ìròyìn the punch ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún.
4: ó dáa tó èmi náà tó ń tẹ̀síwájú lápọ̀dọ̀ tèmi ń bí níbi tí a ti rí olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Alhaji Atiku Abubakar àti ẹni tí ó máa jẹ́ igbákejì rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ gẹ́gẹ́ bí igbákejì ààrẹ Rotimi Amaechi o wọn ni wọ́n máa wọ èrò èrò rẹ̀ ti hàn gangan lọ́jọ́ àbámẹ́ta Saturday o nígbà tí wọ́n dúró ní ibi ilé epo kan láti ra epo sí ọkọ̀ wọn ni nígbà tí àwọn èèyàn rí àwọn olóṣèlú méjì ọ̀hún nílé epo náà ni àwọn èèyàn bá sáré gbàjọ.
3: ṣé máa ń rà tẹ́lẹ̀ nù. ṣé máa ń rà tẹ́lẹ̀ nù.
4: epo òṣèlú láàrin àbáyọ a sì gbọdọ̀ tà fún wọn. ẹni tí wọ́n fẹ́ ṣe náà.
3: akáwà náà lè mọ wá wọn kiri
4: dé o. akáwà
3: náà lè mọ tò sínú convoy
4: wọn. àbí bọ́ọ̀ ni ká lè repo wa pọ̀ mọ́kọ̀ wọn ni tó nígbà tí àwọn méjèèjì ọ̀hún ti rán rí wọn tán bọ́lẹ̀ làwọn èèyàn bá sáré gbàjẹ́ títí màwọn èèyàn wa ká tó bí wọ́n tó fọ́n wọn ti yọ fóònù jáde ni
3: wọ́n
4: máa ya fídíò ni lóríṣiríṣi wọn ni èyí náà ló mú kí èrò wọn pọ̀ gan pé ẹ ṣe níbẹ̀ náà ni wọ́n sì ti bẹ̀rẹ̀ sí níbẹ̀ àwọn èèyàn sọ̀rọ̀ nínú fídíò tó bóde tó bọ́ sórí ayélujára amechi náà láríò níbi tán ni òun fúnra rẹ̀ gan ní ń wa ọkọ̀ nígbà tí àtìkù fúnra ẹ̀ tí ó sì jókòó
3: àbọ̀n tó rówó dẹ́rẹ́bà san.
4: Náà náà sì jókòó ẹ̀ mọ̀ pé ó kẹ́kọ̀ọ́ sọ pé wọ́n rówó
3: oògùn.
4: Àwọn rówó rẹ̀ kó sọ́kọ̀. Wọ́n ní tó wọ́n ní àtìkù ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n jọ wà níwájú ni. Ṣé mọ̀ pé òwe àrokò kan nìyẹn pé àwọn méjèèjì láàjọ wà nídìí ìṣàkóso tá a bá jọ jókòó síwájú tí ṣe pa fẹnìkan sí backseat ẹnìkan wà wájú
3: ẹkọ
4: àgbà nígbà tí ẹ rí pora ẹ rógùn ẹ. Wọ́n ní tó wọ́n ní àwọn èèyàn wá péjọ wọ́n rò pé wow àìrèwú lọ́sàn-án mẹ́ẹ̀ẹ́ni wọ́n ní bí àwọn èèyàn ṣe gbájọ tí wọ́n nu tí wọ́n rọ kiri ká ọkọ̀ wọn bẹ́ẹ̀ sì ni wọ́n ní àwọn kan ń pariwo kí Amechi bọ́lẹ̀ kó wá kí àwọn kó bọ́lẹ̀ kó wá kí àwọn. Lásìkò tá à ń wí yìí wọ́n ní ọ̀rọ̀ ti ìpolongo Àtìkù lórí pé a da epo bẹntiró padà a da owó ìrànwọ́ epo padà bẹ́ẹ̀ ni wọ́n ní òun náà ni wọ́n fi léde nínú ọ̀rọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ. Amechi wá sọ fún àwọn èrò wípé ìṣàkóso tàwọn o lábẹ́ àkóso ààrẹ Àtìkù tó báyìí di ààrẹ ò ní a rí dájú wípé epo tẹ́ ẹ̀ ń rà níye tẹ́ ẹ̀ ń rà tí gbogbo ẹ̀ dàn wọ́n gógó yọ ti ẹ̀ kọ́kọ́ wálẹ̀ náà yóò kọ́kọ́ wálẹ̀ náà lẹ́yìn ìgbà ẹni Àtìkù náà wá jáde nínú ọkọ̀ kìgì gágá jìgì gángan wọn ni bó ti bọ́ lẹ́nu ọkọ̀ báyìí ó wá ju ọ́ sí ara how are you dancing ṣe àlàáfíà ni ẹwà mi àti kí yín púpọ̀ ni ayé tẹ̀yìn kà ní bàjẹ́ àti bẹ́ẹ̀ lọ o bẹ́ẹ̀ ló ń kí àwọn olólùfẹ́ gbogbo àwọn alátìlẹyìn tí wọ́n hóye bí esu nu oko tó ń sọ pé hey sẹ́yìn Àtìkù ni sẹ́yìn Àtìkù ni nágọ́ṣẹ́kù àgẹ́ṣẹ́kù àgẹ́jẹ́kù àgẹ́ṣẹ́kù ẹ̀ wá fi ti ń ṣàlùwàlà. Wọ́n ní tọ̀ nígbà tó wá ń fèsì lóríṣiríṣi sí àwọn ọ̀rọ̀ táwọn èèyàn bèrè pé bó wá ni ti ọlọ́rọ̀ ti sọbsidi yóò wọn Àtìkù wá sọ̀rọ̀ náà lédè Haúsá ibi tí ẹ ti fẹ́ fọ́ọ̀lù àǹdí mi ni ẹ. Wọ́n ní zandawo dẹ́rẹ́tà láàfin insha allah zandawo ṣé bíbí á ṣe kọ́ ni zandawo dẹ́rẹ́tà láàfin insha allah ìyẹn ni gbogbo alájọ dáwó lágbára ìtumọ̀ ẹ̀ ni pé I will bring back the fuel subsidy yìí ni pé owó ìrànwọ́ epo subsidy yẹn á da padà sáàyẹ
3: lágbàláwọ lọ́hùn dantelafi inshallah
4: bọ́lọ́hùn bá fẹ́ ní inshallah o wọn ló máa ń ṣàlá àwọn sì sọ pé bí nílá wọn ṣàṣọ inshallah ṣá bọ́lọ́hùn bá fẹ́ torí gbogbo ẹ̀ náà bọ́lọ́hùn bá fẹ́ náà ni bí orin bàbá wa kọ́lọ́hùn bá fọ̀run kẹ́ wọn dáadáa wọn ní bọ́lọ́hùn bá pé ó yẹ ni bọ́lọ́hùn bá pé ó yẹ ni bọ́lọ́hùn bá pé ó yẹ ni ọ̀rọ̀ ń bẹ ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn wọ́n làwọn bọ́lọ́hùn bá àyè ìdásọ̀ àbá ọlọ́run bá fún kí wọn. Wọ́n ní nítorí náà wọ́n ní ìjẹ́ mọ̀ pé àpérò tó sáré wá pápápá yẹn wọ́n ní òun náà ló gbẹ̀yìn nígbà tí Amechi padà sínú ọkọ̀ tí òun ti Àtìkù tí wọ́n sì wá ara wọn kúrò ní ilé Èkó.
3: Èèyàn ló bá ní ó dáàbò bàbá.
4: Ó dáàbò
3: bàbá. Ń dáàwó bàbá.
4: Bàbá fẹ́ dáàwó.
3: Ó lágbára. Ó jẹ́ sáré mú sí olùjẹ kọ̀bú. Àbíbò ni Dọlápọ̀. Ìṣẹ́jú kan.
4: Ìṣẹ́jú kan náà
3: mọ̀. Tọ́ wọ́n ní wípé gbajúgbajà òṣèré ni Olúdọ̀tun Jacobs gbogbo ayé mọ̀ sí Olú Jacobs náà ni wọ́n gbé wọ káàlẹ̀ lọ ní ọjọ́ Ẹtì ní ìpínlẹ̀ Èkó eléyìí tó sì mú òpìndé bá gbogbo ayẹyẹ ètò ìsìnkú olóògbé náà. Wọ́n ní Olú Jacobs náà ni wọ́n ṣe ètò ìsìnkú rẹ̀ ní ilé ìjọkan tá a mọ̀ sí This Present House eléyìí tó wà ní Freedom Way ní Lekki ní ìpínlẹ̀ Èkó níbi tí àwọn ẹbí ọ̀rẹ́ olùbáṣiṣẹ́pọ̀ àti àwọn èèyàn jàǹkàn-jàǹkàn tí wọ́n ti péjú pèsè sí láti kí bàbá náà wípé ó dìgbò ó ṣe o. Wọ́n ní agbègbè ètò ìsìnkú ọ̀hún náà sì ni ó pe rọrọ nígbàtí opó rẹ̀ tóun náà jẹ́ gbajúgbajà òṣèré Jókè Silva àtàwọn ọmọ rẹ̀ lọ́kùnrin Olúsọjí àti Olúgbẹ̀ngà Jacobs tí wọ́n darapọ̀ mọ́ àwọn tí wọ́n ń dárò gbajúgbajà òṣèré ọ̀hún níbi ètò ìsìnkú náà. Wọ́n ní lára àwọn èèyàn jàǹkàn-jàǹkàn tó wà níbi ètò ìsìnkú náà ni ẹni tí ṣe aya gómìnà ìpínlẹ̀ Èkó Ìbíjọkẹ́ Sanwó-Olú ẹni tí ṣe igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó Obafemi Hamzat atayare Oluremi Hamzat woni gomina teleri fun ipinle Ogun senator Ebikunle Amosun ati aya gomina tele ni ipinle Ekiti BC Adeleye Fayemi woni awon ti won je ekan ni eka mududun na ni won peju pese sibe o nibi ti o nkorin ni dare at alade to si ti korin eleyi to gbomije loju eni woni dare at alade na lo ko orin eleyi to pe ni pray for me to je wi pe olu jacobs gangan lo se baba re ti joker silver se iya re ninu foran orin na o woni eleyi na ni won si lo se lati je akanse ifarahan nibi eto isinku ohun eleyi to si je wi pe won se afihan olugbe ohun ataya re ati dare at alade nibi eto isinku na keledumare ko ba wa te si afefe re amo lara ki se kekere
4: to ko ja bi o ti je lori ti fun te doro en laaro to ni eto topon sukan na ni turn it up pelu oluwa seun ma ki ola ago mẹ́wọ̀ ọ̀rọ̀ yìí wọn ìwọ náà ìwọ wọn pàdé lórí wákàtí yìí
3: bẹ́ẹ̀ni
4: láàárọ̀ yìí bọ́n bá di láago mẹ́wàá alẹ́ ẹ pàdé tọ́lá ní aládé lájà lórí ètò tàpé ní ìsinmi
3: alayọ̀
4: ọlọ́rẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéòsì lorúkọ tí mò ń jẹ́ mọ́ kíní ti kíkẹ́ ẹ̀yọ̀ lérékùsù èkó èsùà
3: tẹ́miládé alòkòlè mi ń jẹ́ ọ̀dàbọ̀.

kò sí bí ewé kan yóò ṣe jábọ́ lára igi tọ́lọ́run òkè yìí tí kò ní mọ̀. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àtúnláǹfààní láti máa bára wa sọ̀rọ̀ lórí ètò wákàtí yìí. Bí kì bá ṣe ti Ọlọ́run tí kì bá ṣe ti àánú rẹ̀, eléyìí tá a rí gbà, ta ni wá, báwo la ṣe jẹ́, kí ni ohun tá a gbé fún Ọlọ́run gan tí a fi ní ẹ̀tọ́ sí àánú rẹ̀? Gbogbo eléyìí náà ló yẹ ká máa béèrè lọ́wọ́ ara wa wípé a rí àánú gbà. Bẹ́ẹ̀ ni tí kò bá ṣe ti àánú, eléyìí tí Ọlọ́run fi dá wa sí, tá a fi wà láyé, tá a fi wà láàyè, kì í dẹ̀ ṣe mímọ̀ ṣe tiwa o, bí kì í ṣe wípé àánú Ọlọ́run eléyìí tá a rí gbà. Gẹ́gẹ́ bí ìwé Róòmù orí kẹsàn-án ẹsẹ̀ 16, gẹ́gẹ́ bó ṣe wí wípé ǹjẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe ti ẹni tí ó fẹ́, kì í sì ṣe ti ẹni tó ń sáré, bí kò ṣe ti Ọlọ́run eléyìí tó ń ṣàánú. Ọlọ́run ló ń ṣàánú fún wa, òun náà ló ní àánú wa lójú tá a fi wà láyé, tá a wà láàyè di wákàtí yìí. Oní yìí náà ni Sunday àkọ́kọ́ nínú oṣù kẹwàá ọdún 2026, ọjọ́ kẹrin oṣù kẹwàá ọdún 2026. Ẹ rí wípé ó yẹ kí gbogbo wa ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé a rí àánú gbà. Eléyìí náà ni mo fi ń kí wa káàbọ̀ sí orí ètò wákàtí yìí. Ẹ lè máa wò wípé ohun ṣàdé àpótí ẹ̀rí kọ́lẹ̀ ń gbọ́, bẹ́ẹ̀ ni ó máa ń wáyé bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Tèmilàdé Aloko, òun náà lorúkọ ti tèmi o, èmi náà sì ni atọ́kùn yín lónìí lórí ètò wákàtí yìí. Mo sì ṣe ládùúrà wípé gbogbo ohun tí Ọlọ́run tí agbẹnu mi sọ lónìí lórí ètò náà ni yóò ṣe wá ní àǹfààní ibikíbi tí bàtà bá ti ń ta wá lẹ́sẹ̀, ibikíbi tá a bá ti ń ní ìṣiyèméjì lọ́kàn wípé ṣé Ọlọ́run wà nípa tèmi báyìí, ṣé Ọlọ́run tiẹ̀ láàánú mi báyìí, ìgbà wo lọ́lọ́run á ṣàánú èmi náà, ìgbà wo lọ́lọ́run á dáhùn àdúrà àti tèmi náà. Mo fẹ́ kẹ́ni lọ́kàn o wípé àsìkò ti tó báyìí pẹ̀lú ọkàn eléyìí tẹ́ ẹ bá fi rọ̀ mọ́ ìgbàgbọ́ yín nínú Jésù Kristì Olúwa wa. Mo ń ṣe ládùúrà wípé gbogbo ohun tí ẹ̀ ń wojú Ọlọ́run fún, òun náà ni á jẹ́ ṣíṣe ní orúkọ Jésù Kristì Olúwa wa. Gẹ́gẹ́ bí ètò yìí ṣe máa ń lọ, ẹ mọ̀ wípé a kì í dá ṣe, ṣùgbọ́n o máa fi àǹfààní sílẹ̀ fún wa ní kété tá a bá ti gbọ́ orin yìí tán. Máa fi àǹfààní sílẹ̀ fún wa láti gbọ́ ẹ̀rí, kí ni ohun tí Ọlọ́run ṣe fún wa. Èmi ní ẹ̀rí púpọ̀ púpọ̀ o, ẹ wo àkàǹkà tán báyìí, òun ni ẹ̀rí ti tèmi, torí wípé Ọlọ́run ò fi ìgbà kankan kò fi mí sílẹ̀, yálà nípa iṣẹ́ mi ni, yálà nípa ẹbí mi ni, yálà nípa èmi gangan ni, ṣé nípa ti ìlera. Ṣùgbọ́n kinní kan ni mo fẹ́ kẹ̀jẹ́ kó máa wà lọ́kàn wa wípé tí kì í bá ṣe ti Ọlọ́run eléyìí tó fi àánú wa wá rí. Olórin kan sọ wípé tí kì í bá ṣe ti Ọlọ́run, ta ni wá, kí ni wá, kí la jẹ́, kí la gbé fún Ọlọ́run. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, àwọn nǹkan kan wà eléyìí tí a ti ń ṣiṣẹ́ fún, àwọn làálàá kan wà eléyìí tí a ti ń là kọjá, àwọn nǹkan míì wà eléyìí tá à ń lé tó dàbí ẹni wípé ọwọ́ wa ò tí ì bá. Ṣùgbọ́n àwọn àsìkò kan wà tó jẹ́ pé ta bá dúró báyìí, tá a bá wo sàkún náà lọ, ká a wo ìgbé ayé wa látẹ̀yìnwá àti ibi tá a dé lọ́wọ́lọ́wọ́ báyìí, àwa gan a mọ̀ wípé Ọlọ́run yìí nìkan òun ló jẹ́ kórí bẹ́ẹ̀. Fúnra ara wa láṣọ wípé tí kì í bá ṣe wípé Ọlọ́run, tí kì í bá ṣe wípé Ọlọ́run, ìgbà yìí gangan òun ni a fi mọ̀ wípé àánú ló ń sọ̀rọ̀, àánú ló ń fọhùn fún wa. Bẹ́ẹ̀ni, this could only have been God, eléyìí nìkan Ọlọ́run ni ó lè ṣe. Àánú òun náà la rí gbà o, nígbà tí Ọlọ́run ò bá ṣe wá gẹ́gẹ́ bí àwọn àṣemáṣe wa, nígbà tí Ọlọ́run ò bá wo àwọn àṣemáṣe wa, nígbà tí Ọlọ́run ò bá wo àwọn ibi tó kù díẹ̀ káàtó sí, ibí ló yẹ ká máa wò wípé mo dúpẹ́ wípé mo rí àánú gbà. Mo dúpẹ́.

wọ́n yí pé ẹ̀yin náà ẹ lórin tẹ́kọ̀ orin àánú kó tó di wípé màá bẹ̀rẹ̀ pẹ̀lú àlejò wa. Wọ́n ti wà nílé ìgbóhùn sáfẹ́fẹ́ ṣùgbọ́n mo fẹ́ kí ẹ̀yin ara ilé náà kẹsẹ̀ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà bó ṣe ìṣẹ́jú márùn péré máa fún yín láǹfààní láti pè wọlé láti fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kó tó wá di wípé àbọ̀ sínú ètò bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ẹ kú kalẹ̀ ètò wákàtí yìí náà lélẹ́yìí ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM.

0: ni ori ofe ohun na la ri gba iwo to ba mo wi pe ori ori ofe gba ori anu gba fun bi iseju marun ko to di wi pe ma lo sodo alejo wa mo fe ke pe wole bo se orin le fe fi dupe lowo olorun ni bo se pe e fe so testimony ni ise iyanu nla eleyi ti olorun se fun yin mo fe ke ba mi so 07069493000 tabi 07014475770 Hello.
1: Of your interest and a 100% number on overdue charges.
0: Hello, Shelley. You know. 07069493000 Tabi 07014475770 ohun na ni number eleyi te fi pe wole lati fi dupe lowo olohun ore ofe eleyi te rigba boye tin woju olohun fun kokon ni eleyi to ye pe inu osu kesan odun yi september ohun na ni adura yin gba tolorun da yin lohun e fe dupe e fe more e fe fi emi more han a e le korin e si le dupe lowo olohun wipe oluwa mo dupe emi ra anugba mo ma dupe o boya lori omo ni boya lori oko ni boya lori ise ni boya lori irin ajo ni eleyi keyi bi kibi ti olorun ba ti se ore fun yin e lanfani lati pe wole lati dupe lowo olorun mi o ni fi dun yin ni igba ku gba eleyi te ba se tan lati pe fi dupe lowo olorun hello
2: ele e ka ro
0: o
2: ele o
0: e seun oruko yin bele tin pe wa
2: a mo dupe lati apata
0: o da o ya e dupe lowo olorun
2: Oluwa,
0: ọpẹ yin o ni dibanu je loruko Jesu Christi oluwa wa amen e seun go mama wa atun le fun elomina lanfani ko to di bi pe awon alejo wa won ba wa soro lori eto loni sugbon nigba ti an duro ko ma dabe ni wi pe emi ni mo n da won duro loni yi alejo wa awon na ni pastor Ayodeji Odeyemi ti won wa nbi lati soju baba wa Prophet Amos Odeyemi tamo si baba agbala Daniel agbala mo toro gafara ijo toro Olorun agbala idande lati ijo eleyi tamo si Christ Love Evangelical Church agbala idande Power of Prophetic Land eba mi ki awon ara le
3: mo ki gbogbo eniyan to ngbo mi laaro yi ori ofe Olorun ko ni fi mi ati yin sile
0: amen
3: anu re yo ma wa pelu wa loruko Jesu
0: amen
3: o de ma dara fun wa
0: amen amen ni oruko Jesu mi ba ni wipe ke koko ba wa gba adura na
3: ogun ni fun Olorun loke o
0: Oluwa ise
3: Olorun a gbe oga fun ori ofe re
0: Oluwa ise
3: fun anfani to tu mu ki mi ati eyin wa ni alaye ni awakati aro yi oni tun je Sunday akoko ninu osu kewa ki se mimo se ki se agbara wa
0: beni
3: ki se ori ofe sugbon anu emi ati la ri gba lotodo Olorun
0: beni
3: e oni ki se fun en to fe tabi en to nsare sugbon fun ohun nikan to le se fun wa baba Jesu agbe oga gba ope wa
0: amen
3: fun gbogbo okan laye tin gbo mi loworo yi ibi ti ireti yin ti pin laaro iranlowo dide fun yin
0: amen jesus
3: kari anugba
0: amen
3: jesu oluwa wa
0: amen amen amen ni oruko jesu e seun gan pastor Ayodeji Odeyemi anu te so gangan ibe gangan ni mo se fe ka bere teyan ba so pe eyan ra anugba ki lo tumo si fun omo Olorun ati fun gbogbo awon ti won ba ngbo wa loni lori eto
3: ogo tun ni fun Olorun lo
0: ko haleluya
3: ninu we ti mommy te so lekan iwe
0: Romans chapter 9 verse 16
3: ni ese 15 e o bere nkan kan be o ni pe nito o wi fun Mose pe emi o saanu fun eni ti emi o saanu fun emi o se iyonu fun eni ti emi o se iyonu fun o wa so lese 15 16 e o ni nje be ni ki se fun eni ti nsare ki si se en to fe sugbon fun Olorun to nikan to le saanu àánú máa ń yí protocol padà níbi tí wọ́n rò pé kò sí ọ̀nà ńbẹ̀. Ẹ bá wo àwọn ẹlòmíì wò pé eléyìí ò jẹ́ nǹkan kan kò ní connection. Ṣùgbọ́n bí àánú bá sọ̀rọ̀ ibi tí wọ́n rò pé kò sí space ńbẹ̀ yẹn àánú kan máa fààyè gba space kan wọ́n kan gbé báwo ló ṣe débẹ̀ nítorí tí ọlọ́run ti ń ṣàánú tí ò fún pé òun fẹ́ báyìí nìkan sọ̀rọ̀ òun fẹ́ mo fẹ́ ṣàánú fẹ́ ni báyìí ṣùgbọ́n òun nìkan tó ń ṣàánú láì wo ìwà àti ìṣe ẹni náà ẹlòmíì ọmọ yóò pé ẹlòmíì eléyìí ò wá ṣọ́ọ̀chì ṣùgbọ́n ọkàn àti ìgbàgbọ́ tó fi ń sìn gan-an ó yàtọ̀ sí ìwọ tó jẹ́ pé ẹlòmíì ń lọ ṣọ́ọ̀chì lójoojúmọ́ tó jẹ́ pé ìgbàgbọ́ nú ẹni tó ń sìn gan kò ní gbàgbọ́ nú ẹ̀ ẹni tó wá wà nílé tó jẹ́ pé bóyá ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀mejì ló ń lọ ṣùgbọ́n tí ìgbàgbọ́ ẹ̀ múlẹ̀ nínú ọlọ́run tó ń sìn ó wà bó lo ilé èmi tí mò ń lọ láàárọ̀ mò ń lọ lọ́sàn-án mò kí ni ọkàn rẹ tó fi ń sìn ọlọ́run ṣàánú kì í ṣe bí báwa òun wo ọkàn ni àwa ń wo iná ara pé ó ń lọ ṣọ́ọ̀chì ó ń lọ gbogbo ẹ̀ ṣùgbọ́n ọlọ́run mọ́ ṣàánú bó ti wù ú fún kì í ṣe fẹ́ni tó jẹ́ pé mò ń sáré mò ń lọ ṣọ́ọ̀chì mò ń ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n tí ò fi ọkàn rẹ̀ jin ọlọ́run ọlọ́run ṣàánú àánú ọlọ́run ó máa ń yí protocol ó padà ó máa ń yí pé bá ìlànà bá a ṣe to ìlànà ẹlẹ́sìlẹ̀ sílẹ̀ nírú ti tèèyàn ó ní ríro ni tènìyàn ṣíṣe tọlọ́run tí ọlọ́run bá fẹ́ gbé àánú ẹ̀ dìde fúnyàn kò ní wò pé àwọn ti la ilé kalẹ̀ òun ó fọwọ́ parẹ́ láti gbé e síbẹ̀ wọn kì í ṣe báyìí wọn kì í ṣe báyìí ṣùgbọ́n bí ọlọ́run bá gbé dídé ẹ̀ dé tí àánú bá fọhùn látọ̀dọ̀ ọlọ́run tí è ṣe pé àánú àtọ̀dọ̀ èèyàn ṣùgbọ́n látọ̀dọ̀ ọlọ́run yóò pa gbogbo bóyá àṣìṣe kì í ṣe báyìí nǹkan báyìí yóò parẹ́ ṣùgbọ́n àánú wà fọhùn fún.
0: Ẹ ṣeun gan ẹ ṣe ṣùgbọ́n nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa àánú àti orí ọ̀fẹ́ àwọn olóyìnbó ló dàbí ni pé wọ́n mọ bọ́ ṣe máa ṣe láláyè dáadáa God's mercy and God's grace àánú àti orí ọ̀fẹ́ ṣé nǹkan kan náà ni.
3: Àánú àti orí ọ̀fẹ́ bí èmi bá wò ní ọ̀nà Yorùbá ó fẹ́ ara pẹ́ra wọn ṣùgbọ́n bí téèyàn bá ti rí àánú gbà ó ti rí orí ọ̀fẹ́ gbà torí kò sí bí èèyàn ṣe fẹ́ rí àánú gbà tí ò ní orí ọ̀fẹ́ ó máa ń ṣiṣẹ́ pọ̀ fúnra wọn ni o lè mi fi gbèpò síra wọn wípé àánú àti orí ọ̀fẹ́ bákan náà wọn ṣe ń rìnrìn àjò.
0: Èyí ni wípé a lè sọ wípé ìyàtọ̀ wà láàrin méjèèjì ṣùgbọ́n báwo ló ṣe ṣe pàtàkì tó fún onígbàgbọ́ àánú láti rí gbà àti pé ní ìgbà míì tó bá dàbẹ̀ ni wípé èèyàn ò tí ì rí irú ipò wo ló yẹ kó nígbàgbọ́ kó wà téèyàn bá sì rí náà bó ló yẹ kéèyàn ṣe máa fi ẹ̀mí ọpẹ́ hàn bó ló yẹ kéèyàn ṣe rí wípé nǹkan tí mo rí gbà ìyá àánú ni o bó ló yẹ kéèyàn ṣe máa fi ẹ̀mí ọpẹ́ hàn gẹ́gẹ́ bí onígbàgbọ́.
3: Bíbélì sọ ní ìwé Psalm 150 ó ní pé kí gbogbo ènìyàn pátákó máa dúpẹ́ orí oúnjẹ àárọ̀ jẹ àánú kan wà general ni o pé mo sùn mo jí general àánú
0: yìí àwọn míì ò jí náà
3: ẹlòmíì ò jí ẹni tó wà lójú oorun tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sí òun ló mọ̀ ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí ẹni tó sùn ẹ mọ̀ pé ohun bíbélì gan sọ ó ní pé èèyàn sùn ọ̀tá ẹ̀ wá ó fọ́ èrò sínú àlìkámọ́ rẹ̀ ó sì bá tiẹ̀ lọ ohun tó sùn ló mọ̀ ń tó rí lójú oorun ló mọ̀ ń tó bá pàdé àwa èmi àti yín tá a wá sùn tá a jí orí ọ̀fẹ́ kan ni o àwọn ẹlòmíì gan tó sọ pé láńlọ́ọ̀dù tó sọ fún tẹ́láǹtì pé ó dàárọ̀ o mo ti tilẹ̀kùn o kò sẹ́ni tí ò wọlé mọ́.

0: owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí rẹ gbà. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíkọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ́dọ̀ ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù, ó ṣe tán láti dẹ́rẹ̀ pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala ọkọ̀ tí ẹ bá wí ní ìgàlọ́ làwọn èèyàn ti ń gbọ́gbẹ́ bá tùbà. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí, wàṣí o má dúró má rosẹ̀, nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí, ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹ bá wọn ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú FM ẹ̀wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹ̀sì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú FM 96.7. Ó máa lágbára dùn ní yògbàyògbà. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dìmí lọ ní àtúntò ní àtúntò. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
2: Ètò àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjìn.
3: Aya adùn bí oyin, adùn bí oyin ṣe.
4: Yomayoma yomayoma.
2: Fún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làjẹ́ ẹlòmíín rí. Àjẹ́ pé kọ́gbọ́n sóhun pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdínì gbogbo
5: splash.
2: Aminat Adetun Badmus Mọ́tfàlà ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago 2 òru. Abala àkọ́kọ́ lórí ètò ni Nifa Aji. Níbi tí ó ti máa jẹ̀gbálábùn onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkàn ẹni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àdùláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú Aminat Adetun Badmus. Ó máa ṣerégedé.
6: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.

0: bẹ́ẹ̀ ni o, àdúpẹ́ lọ́wọ́ olúwa tó gbà wá tí kò jẹ́ kí ọ̀tá kí ó borí wa. Mo kí yín kàbọ̀ padà sórí ètò wákàtí yìí ní ìkànnì Splash FM 105.5 FM. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá darapọ̀ mọ́ wa nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí, àlejò wa lórí ètò lónìí àwọn náà ni Prophet Amos Odeyemi tí wọ́n wá ṣojú bàbá wa Prophet Amos Odeyemi, Pastor Ayodeji Odeyemi, àwọn ni wọ́n wá ṣojú bàbá lónìí. Ọlọ́run náà mọ̀ wípé bàbá náà wà bàbá wà ń bí, wọ́n wà ń bí pẹ̀lú wa nínú ọkàn. Bàbá tá mọ̀ sí bàbá àgbàláì dáǹdè tí ìjọ Christ Love Evangelical Church, àgbàláì dáǹdè, Power of Prophetic Land, ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ ń ṣe ayẹyẹ ọdún 35 years. Eléyìí ò kí ń ṣe ìrìn àjò kékeré. Kí ni àwọn nǹkan tẹ fẹ́ sọ fún wa nípa ìrìn àjò yìí? Mo mọ̀ wípé gbogbo ẹ̀ náà ni bàbá bàbá ó ti sọ fún wa.
1: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
0: Adúpẹ́.
1: Fún orí ọ̀fẹ́ náà. 35 years. Kì í ṣe kékeré ọdún. Kì í ṣe kékeré ọdún. Ó ní ìyàn ibì kan tí èmi gbọ́njú bá nígbà tí iṣẹ́ ìránṣẹ́ bẹ̀rẹ̀. À ń pè ní Kọ̀rọ̀ Òǹdó ń bàdàn bí.
0: Kọ̀rọ̀ Òǹdó.
1: Kọ̀rọ̀ Òǹdó. Ó wà ní Ìbàdàn bí ní ṣáìdì Sọ Mèlì. Ibẹ̀ ó jẹ́ bí ilé bí bá lọ àbí nǹkan àwọn abẹ̀rẹ̀ wo àwọn ilé alámọ̀. Ibẹ̀ ni ó ti jẹ́ pé èmi gbọ́njú nígbà yẹn kó tó di pé a tún move sí Adéṣọlá. Àwọn ìrírí kan ṣẹlẹ̀ tó jẹ́ pé ibi tí à ń lò ìyá ń lé sọ pé ó yá o, àwọn fẹ́ lulẹ̀ ọmọ àwọn fẹ́ lulẹ̀ o. Ṣùgbọ́n bí ìṣẹ̀lẹ̀ kan ò bá ṣẹlẹ̀, Ọlọ́run tó gbé tó fi tọ́pìkì fún bàbá wa, ó ní ìdí, ó ní bí kò ṣe pé Ọlọ́run ti ń ṣàánú. Bí ò bá ṣe tó ń ṣàánú ni kò ní mú wa dé ilẹ̀ tí a wà yìí, tí Ọlọ́run ti gbà fún wa yìí. Nígbà tá a tún dé ibi ibẹ̀ náà, táwa ń pè ní Canaan Land tiwa, àwọn tá a tó tiẹ̀ wà ládùúgbò wọn ní pé à níbí àti ilé ìjọ tí èsì mẹ́wàá àti ilé kù ń bì. Àsọtẹ́lẹ̀ kan sì ti jáde pé ìjọ kan ń bọ̀ ń bì tí ó gbilẹ̀ dáadáa. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ dé kìí sẹ́yìn. Torí wọ́n wò pé ìwò bá a ṣe dé, àkópa páálí pákó àti gbogbo asáàkóde eléyìí òjọ ìjọ tí ó jẹ ẹ̀dí kàtúndà tí ó di ńlá débi pé yóò pẹ̀ ń bì gan. Torí pé a ti lé àwọn ìjọ tó pọ̀ kúrò ń bì yìí. Ṣùgbọ́n nígbà tá a dé gẹ́gẹ́ bíi bàbá wọn dé wọn ni pé ẹ̀yin sọ wípé nírò tẹ̀yìn pé kìí ṣe ìjọ yìí ló máa gbilẹ̀ ń bì. Ṣùgbọ́n Ọlọ́run tó pe èmi tó rán mi wá bí ìjọ yìí ni ó gbilẹ̀ níbí. To God be the glory. Nígbà tí June tí ọdún tó lọ la pé bí 20 ọdún ó lé díẹ̀ ní orílẹ̀ náà. Tí Ọlọ́run àti gbogbo àwọn tó sọ̀rọ̀ àti gbogbo àwọn tó sọ pé kíní ẹlòmíì wà ń pè ẹ̀yin gangan. Ìrírí ti ṣẹlẹ̀ nígbà tá a dórí ilẹ̀ náà, àwọn ìṣẹ̀lẹ̀ míì ti ṣẹlẹ̀ tó jẹ́ pé a mọ̀ ṣe ṣòru lọ, òjò ó mọ rọ̀, atẹ́gùn ó mọ gbé páànù. Ingorí páànù lọ, òjò ó mọ nà mí, ó mọ nà blọ́ọ̀kù wa, kójò sáàmú pa àwọn ọmọ ìjọ tó wà ní ìsàlẹ̀. Ṣùgbọ́n ògo ni fún Ọlọ́run lókè ọ̀run lónìí, kò sì rí bẹ́ẹ̀ mọ́, ṣùgbọ́n Ọlọ́run ti gba gbogbo.
0: Ṣùgbọ́n kí ni ó wà ńlẹ̀ fún 35 years? Ṣé ìkóra ẹni lẹ́nu jọ nìkan ni àbí ìsọjí alágbára àbí ìdáǹdè àbí àánú tẹ́yìn náà rígbà tí bàbá rígbà wọ́n fẹ́ káwọn aráàlú náà rígbà ń bẹ̀?
1: Bẹ́ẹ̀ni. Gẹ́gẹ́ bí a ti máa ń ṣe ní ìgbà míì tó bá jẹ́ ọdún tó láàrin laka báyìí, bíi 35 aṣẹ abẹ̀rẹ̀ rẹ̀ láti àná a lọ sí ìlú Ògbómọ̀ṣọ́, a lọ kí ọba Òǹpẹ̀tù of Ìjẹ̀rù Land.
0: Ìjẹ̀rù
1: Land bí aláàfin Ọ̀yọ́ mo ṣe kábíyèsí o, tí wọ́n jẹ́ onígbàgbọ́nú àdúà dáadáa, a lọ yẹ́ wọn sí, a lọ kí wọn níbẹ̀ láti lè yẹ́ wọn sí fún 35 years àjọ̀dún. Bẹ́ẹ̀ náà ni ọlá tó jẹ́ Monday tá bẹ̀rẹ̀ ìsọjí fún ọjọ́ 5 nínú ìsọjí náà láti lọ sí àwọn ìletò kọ̀ọ̀kan bíi àwọn motherless babies home. A lọ síbẹ̀ láti lọ kí wọn fún àjọyọ̀ ọdún 35 yẹn. Bẹ́ẹ̀ náà ni àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan, you fit fly, àwọn oríṣiríṣi iléeṣẹ́ bẹ̀. awon le ise be ma binu awon awon le ise be lati lo se abewo si won fun aye odun 35 years ti an se iso yo bere lola ni ago 5 titi di ojo Friday
0: sugbon ta ba ni ka wo akori eleyi ti baba gbe kale but of God
1: that
0: mercy kini bi ko se ti olorun to nsanu ki lo bi akori gogo kini won fe fayo nibe kini won si fe ki awon eyan ko nipa re gogo
1: ninu akori yen bi e ba se wo apele bi ko se ti olo awon sele kan ti sele ti o mu ki awon akori yen o ye mi daada nigba ti ade be ti ade ori ile na awon sele kan ti sele to je pe awon eyan agbalagba adugbo laarin yen lo lo baba daddy ah church yin oju o ye ko ju ba le wa ri mi e wa ri mi daddy wa fo gbolohun kan fun pe ya to ba je pe olodun lo pe mi to to aanu to todo re wa ti o mu mi ju be ti loro lo yo fo light ni agbekele pe boya yo di be yo di ba ngba na o sugbon olodun to wa nsaanu ti o fun elo enikankan gbo lo gbe wa de ibi ti a wa yi lo wa mu akori na jade bi ko se ti olodun to nsaanu tori to ba je eyan ni koni se oya wa mu abetele wa fun mi o te ba ti pari nkan bayi wa ba mi o te ba ti pari nkan bayi wa ba mi sugbon ti o si pe ko si regun eniyan ninu olodun nikan to je ko no nsaanu to ti leyin lati se ohun gbogbo e lo ti baba wa leyin lati le de ibi ti a de loni inu e lan ti wa fe je ki awon eyan ri pe ti o ba si igbagbo nu olodun nikan soso to le se lai fi nkan mi kun e gbagbo wipe yo se un ti a ti nro ti a wo ti awon nkan mi ti a wa gun o lero po le sele laarin osu kan si odun kan yo si wa si imuse tori on nikan lo nsaanu ti o fun yan date pe ibayi ni ma se
0: e seun ko sugbon kini eyin le so wipe leyin bi odun 35 mi mo boya ti boya yin mo bi won se bere abi e mo sugbon gege bi eni ta bi sinu igbagbo yi ta si fi ese re le ohun ti awon baba na ti won gbe lowo tori bi ko ba se be won ni so wipe ke wa soju awon a kini e le so wipe awon irin ajo yi ti ko yin nipa titele olorun nipa kikora eni ni ijanu nipa gbigbekele olorun siwaju si life ti lala teyan ba nla koja se
1: mo gbagbo wipe opolopo iriri lo ti sele ti emi gbagbo wipe lai si olodun nkan yi o le se mi ba ro dada bi odun bi melo kan seyin ti sele kan ba sele ta ba ye pe a lo lewe ti won le wa fowo school ni ro ti temi ni ran ran gba na ta sikire ta ba se ajodun abi a se nkan bayi enikan wa wa pa a fun church pe ke fi tesiwaju aro monday a wa nlo school won ti le wa o daddy oni e ti yin melo meji won ni ka fi ra speaker sinu church ni eleyi se pe ka fi san wo school yin e joko tolorun ba ti pese in sanwo sugbe ile te nwo ti olodun lo yi speaker nu jo olodun la kokko fira o wa mu mi gbagbo wi pe awon kankan wa to je wi pe olodun ni o se fun rara re olodun to pe eyan yo duro ti eyan o mi ko bi eyan ba ni gbagbo nu olodun on lo le se o tori tin ba wo mo wo daada pe bi daddy ba fe wo pe boya nu ise ijoba bi eyan kan oni stage tan di mo
0: bẹẹni
1: awọn ọmọ gan o nibi gan ta de mọ o wa mu mi gbagbo pe bi eyan ba gbagbo nu olodun ti o ni nkan mi leyin ikoko o si bi o se lewu ki ojo na pe to yo sele anu na o fohun lori eyan o mu mi ranti eyan tan ti aye ba gba mi laarin iseju meji itan enikan iranse olodun ni o tin se ise iranse bo ni odun to ti pe pelu aya pelu omo sugbon ko si nkan kan ijo kolobo bayi won ran won ko ile yen si egbe mission house si egbe awon to wa nu jo to wa nu ile tan jo ngbele tan ba tin lo church mi church wa legbe won o won ni daddy e je ba ngba ki yi ti ojo ba ti fe ro
0: e ba wa ka so wole
1: won se be fun aye odun bi melo kan ti iyawo dada ti pe ewo ola yi o wa do time kan pe ogun odun ti o pe ogun odun ni odun bi ojo keji so ojo keta iyawo ni pe daddy eyin ni olohun pe mo tin ba yin fori ro sugbon lola e emi n pada imo ku awon atemi atomo mi a mo ku a fe yin ti kan lolohun a fe se gbogbo olohun na ni e se nkankan ki lawon egbe yin se o wa di isele kan wa sele o wa ni baba kan to gbowo to je pe won gbe alangan na lo sibe baba n o sa ti mo se fun gbogbo won awon lowo kan wa gbe enikan si wa sibe to langan na won ti de lowo alemoju ojo keji ase alangan na ti tu seke lowo o ti ma da kan segbe baba ti koju sawon kan to n gba ki gbogbo e lowo won ko wo odo re o fe ni ko n koju se odo re bayi alang lo ba mu ada lo nle baba lo nle lo nle igba ti baba mo sare won san sare lo awon to wa nu ile to si lekun won ti lekun bo se lo tan gbogbo won san tele won o di straight away sinu church yi ibe ni iyawo ati pastor tin soro lowo pe mo tin lo bayi o bo se debe ti o sare wonu church baba to gbo won sa seyin pastor o fe sa pastor olorun wa so fun pastor pe iranse mi soro o lu oruko jesu bi sile en to je pe baba ti pe gbogbo e pe gbogbo e ko gbada le o fe sa baba o gbe ile won bere lowo won pe ki lo ko re baba do oya lagbaja joku mado we wa akoko yi ni awon to je pe awon olola na to je pe tan gbe wa tan wa bo won sa ri pon sare won de be won de nu jon bo se de nu jon awon to wa fun daddy nkan koro daddy to jo ba tin ro
0: e ba wa ka so wole o
1: daddy lo to lolohun pe yin e sure fun mi lato ni lo imo wa jo awon to wa gbe wa wa so pe daddy gbogbo n te fi ko ijoye pata ati ile te fe ra awa gangan a mo sponsor e onuwe pe teyan ba du onu olohun ti o fi nkan mi nkun a le wo loju eyan po pe o sugbon gba ti o ba de eyan o gbagbe ata odun to ti pe ati iya ti eyan ti nje ebo bi anu olohun ba de o ma nde bi eni pe o kan wole so eyan wa gbagbe ogun odun teyan ti fi le jeya bi eyan ba gba gbonu olohun to duro ti gege bi onigbagbo bo ba duro ti eyo kan ni mo ko daada o po ti mo ko o sugbon eyo kan ti mo ko daada to je pe gege bi onigbagbo
0: teyin na nlo gege
1: ti emi gan lo ti mo nlo ti mo fi ntona pe bo ba ni igbagbo pe kini mo fe soro pe o ya kini yi to ba ti dola ma ri owo yi sugbon o so o ni gbagbo pelu e owo n lede o le ri kini insult sugbon o gbagbo pe kini ma ri se o de di ojo na awon eyan wa ma wo bi eni pe iwo ti toju e be sugbon to toju e be gege bi baba won gbagbo abrahamu ngba to mu omo re nikan sogo to fe to ti olodun ti so pe o ya wa lo rubo bo ba so fun yawo pe iya sa mo fe lo fo mo irubo iya o ti awo rumoju iya o ti bi omo sa lo sugbon igbagbo to ni omo to bere wi pe baba a mu nkan ta fe fi rubo dani bo la se sajamo lo olohun to ni yo pese ko olohun ti ba soro pe agbo kan wa nbi kan ti ma pese o tun ti debe o ti so lowo ko du ni o wa so fun wo kan ohun to fi se nu bi eyan o ba ni gbagbo nu olohun gege bi o ni gbagbo ododo gege bi kristeni awon kan mi o le se o sugbon ohun kan ta gbodo ni gẹgẹ bi en to gba o gbọgbọ gbagbọ nu olohun pe onikan lo le se
0: e seun gan e se sugbon ko to di wi pe ma fi yin sile ke kuro lori eto le mo mo wi pe o si tun ni awon kan mi eleyi te ma fe ba wa so boya awon kan mi wa ti mi o menuba papa julo nipa kori eleyi ti e fe fi se ajodun 35 years ti ijo ta mo se Christ Love Evangelical Church Agbala Idande Power of Prophetic Land. Later, we need both of God that showed mercy. Labia Koso Babawa, Prophet Amos Odeyemi, baba agbala idande eyin na si ni pastor ayodeji odeyemi te wa soju baba wa loni mo si le fi number sita tori a le ri eyan kan tabi meji ton le fe ba yin soro 0706949300 tabi 0701447 5770 kitun ni awon kan mi eleyi te fe ka mo nipa ajodun yi ati nipa akori eleyi ti baba wa gbe kale
1: e je ke n koko bere lati bi akori Olorun to n saanu o mo n tori
0: bene
1: awa ta fe ni lo nkan gba lowo e a gbodo mo se nkan kan to mo se ka mo yin Olorun
0: Kama
1: yin Olorun. Bi ninu yin l'Olorun n gbe.
0: Bẹ́ẹ̀ni.
1: Kò sí kì í ṣe pé kò sínú àdúrà o. Ṣùgbọ́n ìyìn yẹn o ni oúnjẹ tiẹ̀ tá a gbọ́dọ̀ mọ fun. Ajẹ láàárọ̀, ajẹ lọ́sàn, ajẹ lálẹ́, àbí àti ẹ̀wà jẹ lọ́sàn, àárí lálẹ́ gan, a gbọ́dọ̀ mọ yìn o. Ṣùgbọ́n torí gẹ́gẹ́ bí àwa kan la wà níbì kan tó jẹ́ pé ẹlòmíì. Kì í ṣe pé èèyàn fi ń yọ o nǹkan kan kan ṣàdé sí ó fasọmọ rẹ lárùn ya kì í ṣe wípé wọn mọ àbí nǹkan kan bá wa tá à ń gbàdọ kì í ṣe pé a mọ̀ ń ṣe o ṣùgbọ́n àánú ni olówó jẹ́ mo á sọ fún mo èmi máa sọ dáadáa pé tó bá jẹ́ pé ilé ìgbọ̀nsẹ̀ ló wà tó jókòó mọ ìyìn
0: ọlọ́run
1: torí àwọn kan lè yàn ń bẹ̀bẹ̀ pé kó ṣàti ẹ̀rí tọ̀tọ̀ kó rí gbẹ̀yà ẹlòmíì tó bá jẹ tá a bá tún jẹun to se mistake je egun wọnú yóò mú mi yóò tún fi tẹ ẹlòmíì tó gbà tó ṣe tàbí tó ṣẹlẹ̀ sí òun ló gbà lọ ohun gbogbo nínú gbogbo ká mọ dúpẹ́ nínú gbogbo tá a bá ti ń rí tá a bá ti ń ṣẹlẹ̀ ká mọ dúpẹ́ ó ní òun ò ní dán wa wò ju ìgbàgbọ́ wa lọ o.
0: Ẹ jẹ́ ká sáré gbé ìpè yìí ẹ sì máa padà síbẹ̀ o òun ò ní dán wa wò ju ìgbàgbọ́ wa lọ. Hello.
2: Hello.
0: Hello ẹ káàárọ̀ sá o.
2: Yes.
0: Orúkọ yín bolẹ̀ fi ń pè wá ẹ ṣeun.
2: Orúkọ mi ni Alhaji Ataibat láti Daiwi ni Amúlòkú.
0: Ẹ ṣeun à ń gbọ́
2: yín. Ọ̀rọ̀ tí ọmọ bàbá wa tí wọ́n ń sọ láàárọ̀ yìí bó ṣe rí gẹ́lẹ́ ni o. Mo rò pé tán bá délé tí wọ́n bá sọ wípé Alhaja Jésù. Ajọ bẹ̀rẹ̀ látàdé sọlá ni.
0: Alhaja Jésù.
2: Mùsùlùmí ni mí lóòótọ́ ṣùgbọ́n àwọn ọmọ mi ló gbé mi débẹ̀. Sotiye bàbá tíráì bàbá gidi ni tí kò da nǹkan kan pọ̀ mọ́ nǹkan kan bàbá tẹ̀ ń wò yẹn kò ní jẹ kò ní mú nǹkan tó bá bó ṣe gàárì ẹni tí òtò ní yóò tò ní ẹmú ẹsẹ̀ bàbá gidi ni o bàbá ọdẹ yẹmí. Torí pé ìgbà kan fẹ́ lọ sí ibẹ̀ yẹn mo lọ ní inú ẹ̀ tí bí pásítọ̀ wa bá délé kó bí wọn. Wọ́n ní ẹnu mi ni Ọlọ́run gbà sọ wípé ẹ tí ìdébí tẹ̀ ń lọ ẹ lọ sí ibi báyìí ẹ tẹ̀dọ̀ síbẹ̀. Ọlọ́run tẹ̀ wá ṣe bẹ́ẹ̀ náà. Bàbá náà gbàgbé mi o bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀sìn mi ni mò ń sìn dídùn ṣùgbọ́n bàbá gidi ni bàbá abiyamọ ni torí èmi ìyàwó àbúrò ọkọ mi ìyá ọpẹ àjọ wà ń bẹ ni sotiye èèyàn dáadáa bàbá gidi ni bàbá gidi tó yẹ pé ọlọ́run sì ń gbọ́wọ́ rẹ̀ ṣe ìyanu mo wá gbàládùra fún wọn ẹ̀mí wọn ogun o wọn ní kú báyìí o wọn ra ànúgbà o iléeṣẹ́ ẹyin náà kò ní jóná o ẹyin náà ra ànúgbà pásítọ̀ wa tó wá lénìí àwọn náà ra ànúgbà lágbára lọ ká bá délé ká bá ń kí mọ́ mi wá ó jábọ̀ mọ́ o.
0: Ẹ ṣe oògùn Alhaja Jésù ẹ ṣe o ara ẹ̀rí náà sì lélẹ̀ ara àánú náà ni orí téèyàn bá ń rí èèyàn sọ rere nípa ti èèyàn àánú náà ni ó yà ẹ bá mi kásẹ̀ ohun tí ẹ ń sọ lọ fún wa.
1: Nínú ohun tí mo sọ Ọlọ́run tó ń dán wa wò ó fẹ́ mọ bí ìgbàgbọ́ wa ṣe fẹ́ múlẹ̀ dáadáa láti ṣe ohun tó fẹ́ ṣe fún wa ni o. Torí kò sí bí bàbá Ábírámù táwọn náà bá wò pé láyé o nígbà tí mo ti dogbo tó wá tún fún mi lọ́mọ
0: kan
1: tó tún ní ìlọ tún fi rúbọ ìgbà wo mo tún wá fẹ́ bímọ sí ṣùgbọ́n ó gbàgbọ́ nu pé ìwọ ló ṣe é definitely o mọ ohun tó tún fẹ́ fi ṣe orin kan ta ma ko oni olohun jo ye mi na olohun jo ye mi na toro n gbogbo lo le se afeyi to ba fe se e mo pe in tolohun ba fe se ni oni se ko so nti o le se yo need yi ko si ohun ti olohun ba so pe ele ti n ba se fun to ba pe moto yi to pa kokko gba n time yi ko mo je pe
0: iwa wara
1: ni o fi ware pa sugbon ni suru je mo se die die lasiko to je pe yi o ye o ko ni dan wa woju gbogbe mo fe olohun mo fe lowo to wo ma de o le mo ju bo ya bi odun abi melo kan to je pe yo mo yo pe owo sa ti de kini kan ti sele bo olohun se gbogbo nkan leto leto o n ye wa wo o n dan igbagbo wa wo bi atiri bi ati mo bi ati gbagbo nu e ko to se ohun to se
0: se wa ni boya kan se isoji kan fun ajodun yi senu ogba ile ijosin na ni o ti waye abi ni o ti waye
1: eh isoji na yo bere ni ola monday titi di ojo friday ni number 8 temi dire ore meji olohun sogo ni sawia ni opposite akanran road ni opposite garage olohun sogo akanran road te ba ti te ba ba ti do olohun sogo e kan so polo folk card and lo agbala dandi yo gbe wa debe
0: e seun gan e se pastor ayodeji odeyemi ti won wa soju baba wa prophet amos odeyemi ta mo si baba agbala idandi lati jo christ love evangelical church agbala idandi power of prophetic land e se wi pe e wa soju baba e si soju won dada e ba wa na ki baba o ki won ma gbadura fa wa na gege ba se wa nlo e ba wa fi adura e ba wa fi ranse si inu ose yi fun gbogbo awon ti won je olugbo wa lori eto yi ati ni ikan ni yi ati ni ipinle oyo lapapo le pari pari e awon omo wa eleyi ti won lo se agunbaniro ti won lo ko sowo awon ajiniko e ba wa gbaladura ko olorun ko ba wa se awari won layo
1: mo gbadura loruko jesu fun gbogbo eti to n gbo mi mo gbadura iranlowo alaini yo dide fun emi ati yin
0: amen
1: ose yi o ma je oso ayo fun wa
0: amen
1: testimony to soro gbagbo o ma dide fun emi ati yin
0: amen
1: mo gbadura fun awon omo to lo se agobaniro olorun to gba eberu jade ninu na leru loruko jesu pelu owo agba orun gba won jade loruko jesu kari ori ofe olorun kari anu olorun awon omo ilewe to sese wole mo gbadu ogbon imati orun yonde fun wa kari ori ofe gba ile ise yo mo tesiwaju oni jona ibi oni ba won gbogbo awon to ku oto gbogbo won patapata iran lowo olorun yo dide fun aye won ari anu olorun gba jesu Oluwa wa.
0: Amen. Amen. Amen ni oruko Jesu. Ta eyan ara le mo lero wipe yin na ti se ami e si ti gbe ito ami mi. E ri ohun na loko eleyi ti a mo je o loruko Jesu Kristo Oluwa wa. Amen. Temilade aloko ohun na loruko ti temi. Leyin ojo mejo lagbara lowo Olorun ti Jesu ba fa bibo re seyin e ma pade sade apoti e ri lori eto wakati yin. Loruko amoju ero mi. Pastor Dixon le mi mo npe. Temi la da le ko mo je le kan si. E je kin fi yin sile pelu orin eleyi to so wipe e je ka jumo fope fun Olorun. O dabo.

kasan iroyin ojo kan ri lo nde si eti bo yen lati kan ni omoluabi splash 105.5 to fi kale si ile fofon ni alagbala okin felele nilo ibadan saju egbo awon akoko ti o suyo ninu royin ta mu wa fun yin losan oni awon ipinle ni tibutoro orilede nigeria na ti tewo gba bilionu 22 gege bi owo down si isele pajawuri ekun omi bakana ninu iroyin lati je ko di mimo wipe idokoko ohun adugbamu na lo nse idiwo fun igbianju awon omo ologun ati osise leto abo lati dola awon eko agun baniro to ha si akata awon eko ajinigbe ninu iroyin ile okere ifehonu wa gbode ni orilede spain latari owo ile to gbenu oke gogogo bakana ninu iroyin ere idaraya gbajugbaja agbábọ́ọ̀lù ni ilẹ̀ portugal fernando náà ló ti ṣe àpèjúwe ronaldo gẹ́gẹ́ bí ògbónágbòǹgbò agbábọ́ọ̀lù tó ti pa ipa mọ́nìgbàgbé fún ilẹ̀ portugal láìsí ní àríyànjiyàn kankan nínú èyí àti àwọn ọ̀kan òjọ̀kan ìròyìn láàmà láǹfààní láti pẹ̀kẹ́lù sí ti gbọ̀nyìn kúnlé ọmọ anífowóṣe náà lórúkọ mi igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí kashim shettima náà ló ti kéde rẹ̀ yányá wípé ààrẹ orílẹ̀-èdè yìí bọ́lá tinubu náà ni olùwálò láti dóòlà orílẹ̀-èdè nàìjíríà kúò lọ́pọ̀ ẹgẹrẹmìtì eléyìí tí ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ti ó ń lọ ṣáájú kó tó di wípé ó tẹ́wọ́ gba ìṣàkóso orílẹ̀-èdè nàìjíríà náà ló ti ṣàpèjúwe wípé ipò tí ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà wà náà ló ń bẹ ní ipò ẹgẹrẹmìtì tó sì ń bẹ ní ìlànà ohun wo lọ̀tán igbákejì ààrẹ ilẹ̀ yìí kashim shettima wá ṣàlàyé wípé àwọn ọ̀kadà alùpùpù eléyìí ti ó lé ní 10,000 ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń lo iná òun náà ni wọ́n máa gbé lọ sí apá àríwá ìlà oòrùn orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ náà sì ni àwọn ọkọ̀ bọ́ọ̀sì bíi 300 níye tó fi mọ́ àwọn tasín eléyìí tí wọ́n máa lò fún ìgbòkègbodò ọkọ̀ láti lè jẹ́ kí owó ọkọ̀ tó gbówó lórí gẹ́gẹ́gẹ́ kó wálẹ̀ ní tìbútòrò orílẹ̀-èdè yìí kashim shettima náà ló ṣípayé ọ̀rọ̀ yìí lásìkò ìgbà tó ṣe àbẹ̀wò ẹlẹ́bẹ̀ẹ́hùn sí ilégbèé ààrẹ orílẹ̀-èdè yìí bọ́lá tinubu ti ń bẹ ní ìpínlẹ̀ èkó níbẹ̀ náà ló ti ṣàlàyé wípé òun dúpẹ́ pé òkun pẹ̀lú wíwá ààrẹ orílẹ̀-èdè yìí ti ṣe bọ́lá tinubu látìgbà tó ti gorí àpèrè gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ yìí náà ló ti gbé ipa mọ́nìgbàgbé lórí ọ̀nà láti dóòlà ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí shettima ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ìṣàkóso yìí òun náà ló ti tẹ́rí gba àwọn òbítíbitì àwọn nǹkan eléyìí tó gàga àrá ṣáájú kó tó di wípé wọ́n wọlé gẹ́gẹ́ bí ipò ìṣèjọba nílẹ̀ yìí bẹ́ẹ̀ náà sì ló ṣàlàyé wípé owó àgbọ̀nlẹ̀ dòǹgbẹ eléyìí ti ṣe 3.9 billion owó dọ́là ilẹ̀ òkèrè òun náà ni wọ́n tẹ́wọ́ gbà lásìkò tí ìṣàkóso yìí wọlé ṣùgbọ́n tí wọ́n ń gbìyànjú takuntakun láti rí wípé ọrọ̀ ajé ilẹ̀ yìí òun náà ló túbọ̀ rẹ́sẹ̀ walẹ̀ sí dáadáa tó sì ní ìlapa rere ní ara àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà. ní báyìí kò dín ní àwọn ìpínlẹ̀ 36 ní tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà eléyìí tí wọ́n ní wọ́n ti tẹ́wọ́ gba owó tí ṣe 2,200,000,000 owó ìdáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórí ẹ̀kún omi láàrin oṣù mẹ́fà àkọ́kọ́ ti ọdún 2026 gẹ́gẹ́ bí wọ́n ti wo sàkún rẹ̀ bí ẹ̀kún omi ti ń ṣẹlẹ̀ ní àwọn apá ibì kan ní orílẹ̀-èdè nàìjíríà léyìí tó sì ba dúkìá olówó iyebíye gbé mílíọ̀nù pọ̀n tó bá jẹ́ láwọn ibì kan ní orílẹ̀-èdè yìí wọ́n wo sàkún rẹ̀ wípé ìpèsè owó yìí òun náà ló wọlé sí àkàtà àwọn ìpínlẹ̀ jákèjádò orílẹ̀-èdè nàìjíríà látinú àpò àsùnwọ̀n eléyìí tí a mọ̀ sí FARC níbi tí wọ́n ti máa pín owó sí àkàtà àwọn ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ jákèjádò orílẹ̀-èdè yìí léyìí tí wọ́n ní owó náà yóò máa wà fún ìdáhùn sí àwọn ìpèníjà yòówù tó bá ń ṣúyọ lórí ẹ̀kún omi ni àgbàrá yalé ya ṣọ́ọ̀bù tó fi mọ́ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìdúkùlùkùlàjà ojú ọjọ́ àti àwọn nǹkan míì tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè àyíká àti agbègbè
eléyìí tó bá fẹ́ máa mú àkùdé wá bákan náà ni wọ́n ti ṣàlàyé fún àwọn oníròyìn látàrí ìwádìí olówó iyebíye eléyìí tí wọ́n ṣe ṣàlàyé o wípé àwọn ìpínlẹ̀ òun náà ni wọ́n ti ná owó díẹ̀ tàbí rárá lórí ìlànà ìgbìyànjú dènà ẹ̀kún omi àti àgbàrá yalé ya ṣọ́ọ̀bù ṣáájú kí ó tó di àsìkò yìí léyìí tí wọ́n sì wo ṣàkóná wípé owó náà yóò máa wà fún ìdáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àti ìlànà àtòkèrè ni olójú jíjìn ti mú ẹ̀kún sun gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ọ̀tún eléyìí tó wáyé láti pàṣẹ àjọ tó ń rí sí ojú ọjọ́ nílẹ̀ yìí àti àjọ tó ń dáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tí wọ́n ti ń lo aago ìkìlọ̀ jákèjádò orílẹ̀-èdè yìí sí àkàtà àwọn agbọn aláṣẹ láti tètè jígìrì sí ohun tó ṣeéṣe kó bí ẹ̀kún omi bó bá ṣeéṣe kí wọ́n dènà rẹ̀ lábẹ́ ìlànà mímọ́ la ojúpo omi àti ojúṣàn omi ní tìbútòrò ilẹ̀ yìí àti àwọn ìpínlẹ̀ eléyìí tí oníkálukú wọn tí wọ́n bá wà gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ eléyìí tí wọ́n rí láti ọ́fíìsì ẹni tí í ṣe olùṣírò owó àgbà fún orílẹ̀-èdè yìí ìyẹn Accountant General of the Federation ṣàlàyé wípé àwọn ìpínlẹ̀ 36 ní tìbútòrò ilẹ̀ yìí náà ni wọ́n ti tẹ́wọ́ gba owó tí í ṣe 2,200,000,000 láàrin oṣù kínní sí oṣù kẹfà ọdún 2026 tá a wà yìí bẹ́ẹ̀ náà sì ni àwọn ìjọba ìbílẹ̀ náà wọ́n tẹ́wọ́ gba owó àlòkè wọn látinú àpò àsùnwọ̀n náà. ìgbìyànjú àwọn ikọ̀ òṣìṣẹ́ elétò ààbò láti dóòlà àwọn agùnbánirọ̀ eléyìí tí wọ́n lọ sí ìpínlẹ̀ ti Imo iná ló ti bá ìjákulẹ̀ pàdé látàrí bí wọ́n ti ní ìfìwádìí ṣàfihàn rẹ̀ wípé àwọn ikọ̀ iṣẹ́ òkọ̀kọ̀ ajínigbé náà ti kẹ àwọn nǹkan adúgbàmù kalẹ̀ sójú ọ̀nà tó bá ṣe é ṣe kí àwọn ikọ̀ òṣìṣẹ́ elétò ààbò náà kí wọ́n gbà lójúpo ọ̀nà àti dóòlà àwọn ikọ̀ agùnbánirọ̀ yìí gẹ́gẹ́ bí ẹni tí ṣe kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ti Imo Audu Boso ó ṣe payẹ́ ọ̀rọ̀ yìí wípé ìgbìyànjú tí àwọn òṣìṣẹ́ elétò ààbò ń sà lọ́wọ́ òun náà ni wọ́n ti ṣèràró lórí rẹ̀ náà látàrí ìwádìí eléyìí tó ṣàfihàn wípé wọ́n ti kẹ́ àwọn nǹkan adúgbàmù

ṣeṣe kó ṣe àkóbá fún àwọn ikọ̀ òṣìṣẹ́ elétò ààbò náà àmọ́ kọmíṣánà fún iléeṣẹ́ elétò ààbò ní àwọn ikọ̀ ajínigbé yìí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá níbẹ̀ henry okoye ṣe àlàyé wípé àwọn ti kẹ́fìn ibi tí àwọn ikọ̀ ajínigbé náà wà tí wọ́n sì ń sa ipá takuntakun lójú ọ̀nà láti rí àwọn èèyàn náà gbà padà ṣùgbọ́n ohun tó jẹ́ adímọ̀nà ògbóòkú fún wọn iná ni tí ó ṣeéṣe kí wọ́n kẹ́lẹ̀ tí a mọ̀ sí ìdúgbàmù ohun àdúgbàmù àdóolóró ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí ọlátúnjì dìísù ṣáájú ìgbà yìí òun náà ló ti gbé ẹni tí ṣe igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá orílẹ̀-èdè yìí deputy inspector general of police ti ń bẹ fún ààtò gbogbo ìyẹn Shehu Nadada àti àwọn kọmíṣánná méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ sí ìpínlẹ̀ ti Imo láti lè jẹ́

0: ní ẹgbẹ̀rún lọ́nà ogójì ìyẹn ní Bonny Island ní ìpínlẹ̀ ti Rivers. Gẹ́gẹ́ bí àwọn ikọ̀ eléyìí tí ó ní àṣẹ lẹ́nu lápá bẹ̀, wọ́n ṣàlàyé wípé ibùdó eléyìí tí wọ́n ti fọ epo yìí tí kìí ṣe ojúlówó, òun náà ní bẹ ní àárín gbùngbùn inú igbó kìjikìji ní Bonny, níbi tí wọ́n ti ń pọn epo náà láì gba àṣẹ. Gẹ́gẹ́ bí wọ́n ti wá ṣe àlàyé wípé ìfimúfilẹ̀ àti ìwádìí eléyìí tí àwọn ikọ̀ alájùmọ̀ṣepọ̀ ọmọ òṣìṣẹ́ iléeṣẹ́ ológun orí omi náà ṣe, gẹ́gẹ́ bí àwọn ti ṣàlàyé fún àwọn oníròyìn ní ìlú Bonny, ẹni tí ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ológun orí omi níbẹ̀, ìyẹn commanding officer Nigerian Navy Forward Operating Base ti ń bẹ ní Bonny, Captain Stanley Ome. Ó ṣe àlàyé, ó sì ṣe àpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tó gbọ̀ngbọ̀n lórí ọ̀nà láti dóòlà àti gba agbègbè náà padà láti oṣù kẹta ọdún 2026 náà ni ìgbìyànjú ti ń lọ, kó tó wá di wípé ó so èso rere lásìkò yìí. Ìròyìn ọjọ́ kan rí náà ló ti ń dé sí etí gbọ̀nyẹn láti ìkànnì ọmọlúàbí Splash FM 105.5. eléyìí tó fìkàlẹ̀ sí ilé funfun Báláwa Lágbàlá Ọ̀kín ní Fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn. Ní báyìí ìròyìn ilẹ̀ òkèrè òun náà ni ọ̀pọ̀n sókàn. Ìròyìn ti jẹ́ odi mímọ̀ wípé ogunlọ́gọ̀ àwọn èèyàn olùfẹ̀hónúhàn náà ti fọ́n sí ìgboro ní orílẹ̀-èdè ti Spain láti fi àìdùnnú wọn hàn tí wọ́n sì ń ṣe ìfẹ̀hónúhàn lórí bí wọ́n ti wòsàn wípé owó ilé ó gbówó lórí gẹ́gẹ́gẹ́ tí wọ́n sì ń pèpè sí akata ìjọba láti wá ojútùú sí ìpèníjà eléyìí tó ń ba ilégbèé ní orílẹ̀-èdè náà. Gẹ́gẹ́ bí wọ́n ti wo sàkán rẹ̀ wípé kò dín ní àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà bíi 50 niye eléyìí tí wọ́n gùn sí àárín títì tí wọ́n sì ń ṣe ìwọ́de àti ìfẹ̀hónúhàn lọ sí àwọn agbègbè tó ṣe pàtàkì bíi Madrid, Valencia àti Barcelona. Ẹni tí í ṣe agbẹnusọ fún ẹgbẹ́ àwọn ayálégbé ní Valencia ṣe àlàyé wípé inú ń bí àwọn èèyàn, bẹ́ẹ̀ sì ni ìpèníjà eléyìí tó ń bá àwọn èèyàn látàrí ilégbèé ní agbègbè náà ló ti gbẹnu òkè ròròrò tí wọ́n sì ń pèpè sí àkàtà àwọn aláṣẹ lẹ́ka ìjọba láti gbé ìgbésẹ̀ èyí tó tọ́ àti èyí tó tọ̀nà. Bẹ́ẹ̀ sì ni ìgbésẹ̀ yìí tó bí ìbínú yìí òun náà ni bí wọ́n ti ní arábìnrin kan ti ṣe ẹni ọdún 96 eléyìí tí wọ́n lé kúrò nílégbèé tó ń gbé lóṣù tó kọjá lọ látàrí bí wọ́n ti fi owó kún owó ilé rẹ̀. Èyí jẹ́ kí ìbínú kó bọ́ sí àkàtà àwọn ènìyàn ní orílẹ̀-èdè náà tí wọ́n sì fọ́n sóde láti fi àìdùnnú wọn hàn sírúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀. Ní báyìí ìròyìn eré ìdárayá òun náà ni ọ̀pọ̀ sókọ̀ ẹni tí í ṣe adìẹ àárín gbùngbùn mọ́ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti Portugal ìyẹn Bruno Fernandes. Òun ló ti sọ̀rọ̀ síwájú báyìí látàrí láti gbé Cristiano Ronaldo lẹ́sẹ̀ látàrí bó ti ń ṣe àlàyé wípé kò sí àríyànjiyàn lọ́wọ́ yìí wípé Cristiano Ronaldo náà ló sì jẹ́ ògbóná-gbòǹgbò àti dátọ́ lẹ́nu ògbín fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ní orílẹ̀-èdè Portugal látàrí ipa mánigbàgbé tó ti kó nínú ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè náà. Gẹ́gẹ́ bó ti ṣe àlàyé wípé ìkúrò nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí kò yọ ipa tó ti kó sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà sílẹ̀ lẹ́yìn tí kò tí ì sí ẹnikẹ́ni tó ti lè bá nínú ìtàn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè náà. Gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe àlàyé ṣáájú ìgbàyé láti pàṣẹ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù eléyìí tó jẹ́ ti orílẹ̀-èdè yẹn orílẹ̀-èdè ọ̀hún PFPF. Gẹ́gẹ́ bó ti ṣàlàyé wípé lọ́wọ́ yìí ó Fernandes ti sọ di mímọ̀ wípé àwọn agbọ́yìísọ yìí tí wọ́n ń sọ̀rọ̀ tako Cristiano Ronaldo wípé kò tí ì sí ẹnikẹ́ni tó tí ì ní àkọọ́lẹ̀ rẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àti ipa tó ti kó nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè ti Portugal lásìkò yìí ó. Ìròyìn ọjọ́ kan rí fún ti ọ̀sán òní kò ní jù báyìí lọ, ṣùgbọ́n kí a tó máa lọ ẹgbẹ́ àwọn kókó tó ti farahàn nínú ìròyìn tá a ti láǹfààní àti kà ṣáájú. Àwọn ìjọba ìpínlẹ̀ náà ni wọ́n ti tẹ́wọ́ gba owó tí ṣe 2.2 bílíọ̀nù gẹ́gẹ́ bí owó ìdáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lori ekun omi ninu iroyin na lati je ko di mimba fun yi pe idunkoko won adugbamu na lo ti se idiwo fun igbiyanju idola awon iko agunbaniro ti won be ni akata won iko ajinigbe ninu iroyin ile okere ifehonu won gbode ni orilede spain latari owo ile eleyi to gbenu oke rororo bakan na ninu iroyin ere idaraya agbabolu fernandez na lo ti salaye wipe ko ti si akole ni ti o ti ba ti gbajugbaja agbabolu cristiano ronaldo ta ba nsoro nipa bolu alafesegba ni orilede ti portugal gege bo ti je ikan ti o se fi oworo seyin iroyin ojo kori na lati mu wa si eti gboyin lati ikan ni omoluabi splash fm 105.5 fun awon iroyin si waju si elanfani lati lo soju tona ti ayelujara lojo opo ti www.splashfm1055.com fun awon iroyin si waju si tunde olawo lolotu iroyin pelu iranlowo ibukun oluwa olagoju kunle omo ani fowose loniroyin eku kale
1: quick charge 240
2: hot news cool vibes sports and more on the integrity station
3: Splash FM 105.5
4: your station Here is
5: 105.5.
6: From the very beginning, we just saw the world differently than everyone else. This was made obvious in all we do.
7: That didn't sit well with some people.
8: What's our plan?
9: Our plan is to keep going on and not just go up, but stay at the very top. We are your favorite radio station, Splash 105.5 FM.
10: Yes. 105.5, The Splash.

lásán o ẹ sìnkú ìsinmi òní èyí ni ọ̀rọ̀ olóòtú látinú ọ̀kan ìjọ̀kan ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde lọ́sẹ̀ tó kọjá lọ yìí èyí tó ń dé sí etí ìgbọ̀yìn láti ìkànnì ọmọlúàbí the integrity station splash 105.5 FM ilé funfun báláwo ní fẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn lórílẹ̀‐èdè nàìjíríà láti ń kàn sí yín ǹjẹ́ níbi yòówù tẹ́lẹ̀ wà tí ẹ ti ń gbọ́ wa ẹ̀yin náà ẹ tara ṣàṣà lọ sí radio garden splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn ǹjẹ́ lórúkọ ọba onímìsí tó ń ṣe atọ́nà fún wa tó ń fún wa ní ìmísí ọ̀tún lọ́sọ̀ọ̀sẹ̀ lórí ètò yìí iná la fi ń bẹ̀rẹ̀ ètò yìí mo kí àwọn alákòóso kulu agbohùn sílẹ̀ níbi tí ohùn mi ti ń jáde ní wákàtí yìí lórí ètò tá a pè ní ọ̀rọ̀ olóòtú Daniel Akínífẹ́sí àti Tolúwalọ́pẹ́ Adébàmọ́wọ́ lórúkọ olóòtú ètò yìí Olúwa ṣeun ọmọ Akínọlá ni iná ni èmi lérè ṣìtò apèdègbayì alágbẹ̀dẹ èdè fi ń kíyín káàbọ̀ sórí ètò náà tá a pè ní ọ̀rọ̀ olóòtú ẹ máa bá mi kálọ̀ ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn the punch èyí tó jáde lọ́sẹ̀ tó kọjá lọ yìí láàfin ṣíde ètò wa ọ̀rọ̀ olóòtú fún tòní bó tilẹ̀ jẹ́ pé abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ iná ni ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn the punch tí mo mẹ́nu bà náà pín sí fún ti ọ̀sẹ̀ tó ré kọjá abala àkọ́kọ́ nínú ìwé ìròyìn the punch fún ti ọ̀sẹ̀ tó lọ yìí iná ni olóòtú fi sọrí ìkìlọ̀ tó bọ́ sásìkò látẹnu ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu nígbàtí abala kejì ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn the punch ọ̀sẹ̀ tó lọ náà bákan náà òun náà ó ní àkọlé rẹ̀ tí wọ́n pè ní àṣà nínáwó yẹ̀lẹ̀yẹ̀lẹ̀ látọ̀dọ̀ àwọn aláṣẹ àti olùdarí ìjọba orílẹ̀-èdè wa nàìjíríà èyí tó ti di bárakú fún wọn lórílẹ̀-èdè yìí ẹ gbọ́ ẹ̀yin olùgbọ́ mi ó ṣe ní láti rí bẹ́ẹ̀ nígbà tó ṣe pé ìjọba ń rọ àwọn aráàlú tikere aráàlú bẹ̀rẹ̀ láti ọ̀dọ́mọdé ọ̀dọ́ àgbàlagbà arúgbó ipe kíkálukú kó máa ṣáàfi ọkàn bá bó ṣe ń lọ lọ o àti wípé ká máa farada bí nǹkan ṣe wọ́n gógó ọ̀wọ́n gógó ọjà ṣùgbọ́n èyí ti jẹ́ tó a jẹ́ pé àwọn aláṣẹ ìjọba wa lábẹ́ ìjọba àpapọ̀ àti láwọn ìpínlẹ̀ tí wọ́n jẹ́ aláṣẹ káàkiri àwọn ìpínlẹ̀ tó wá ń ṣe owó yẹ̀lẹ̀yẹ̀lẹ̀ káàkiri orílẹ̀-èdè àgbáyé ó ṣe ní láti rí bẹ́ẹ̀ yín olùgbọ́ mi tá a jọ ń jẹ aládùn ètò yìí ọ̀rọ̀ olóòtú lónìí ọjọ́ Àìkú Sunday ní báyìí ẹ jẹ́ ká tètè dá sẹ̀ríà fún abala àkọ́kọ́ èyí tó jẹ́ ti ọ̀rọ̀ olóòtú nínú ìwé ìròyìn the punch fún ti ọ̀sẹ̀ tó lọ tá a wí yìí èyí tó dá lórí ìkìlọ̀ tó bọ́ sásìkò eléyìí tó wá láti iléeṣẹ́ ààrẹ the presidency eléyìí mà ga lọ́la o gbólóhùn akin láti ọ̀dọ̀ ààrẹ bọ́lá ahmed tinubu lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá ó jẹ́ eléyìí tó yẹ ká jọ kíyèsí dáadáa ṣèbí yorùbá ló máa ń sọ̀rọ̀ kan wípé pẹ́ ni ẹ jẹ́ aṣẹ́fọ̀n tó bá lè ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ tá a bá ṣẹ́fọ̀n tó bá fẹ́ ṣomi kó ṣomi àsìkò tí ìkìlọ̀ yìí tó jáde láti lè ṣe ààrẹ the presidency sí àwọn ọlọ́pàá onípòjipò káàkiri orílẹ̀-èdè nàìjíríà ó jẹ́ èyí tó bọ́ sí àsìkò gbà ẹ̀yin olùgbọ́ mi pàápàá jùlọ ọ̀rọ̀ ìkìlọ̀ tí ààrẹ bọ́lá ahmed tinubu ààrẹ wa ní nàìjíríà tẹnumọ́ fún onípòjipò àwọn ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà pé kí àwọn gan-an ní tara wọn kí wọ́n kíyèsí bí wọ́n ṣe ń ṣe ìṣesí àti ìhùwàsí wọn gẹ́gẹ́ bí ọlọ́pàá tó ń ṣojú ìjọba orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ
bí àwọn ọlọ́pàá ṣe ń hùwà lẹ́nu iṣẹ́ kálukú wọn. Ǹjẹ́ àwọn ọlọ́pàá gan ṣe wọ́n ń kíyèsí bí wọ́n ṣe ń ṣe ọ̀rọ̀ tó ń jáde látẹnu wọn, ìwà tí wọ́n ń hù àti bí wọ́n ṣe ń ṣàfihàn ìfẹ́ orílẹ̀-èdè tàbí ọlọ́kan ìyókù pàápàá jùlọ lásìkò yìí tí ètò ìdìbò gbogbogbò lórílẹ̀-èdè Nàìjíríà fọdún 2027 kánkùn gbọ̀ngbọ̀n. Léyìí tó túmọ̀ sí pé ìbò gbogbogbò ọdún 2027 ó mà ti ń súnmọ́lé ẹ̀yìn èèyàn wà. Tàjọ ń jaládùn ètò yìí ọ̀rọ̀ olóòtú láti ìkànnì Splash 105.5 FM. Ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ la wà nìbàdàn lórílẹ̀-èdè Nàìjíríà. Láì ṣe àní-àní, ìbò gbogbogbò orílẹ̀-èdè Nàìjíríà ó ń súnmọ́ wa, àwa náà ta sì tó ìbò òdì. Àwa náà ń súnmọ́ ọdún 2027 ó ti kù sáátà, ó súnmọ́lé. Àwọn ọmọ Nàìjíríà tí wọ́n tó ìbò òdì lọ́kùnrin àti lóbìnrin kálukú ti ń palẹ̀ mọ́ báyìí láti lè ṣe ojúṣe tí kálukú wọn ní nípa àti dìbò lọ́jọ́ ọ̀bọ̀ nínú ìbò gbogbogbò ọdún 2027 èyí tí ó wáyé nínú oṣù kínní àti oṣù kejì lọ́dún 2027. Láì ṣe àní-àní, afẹ́fẹ́ ìbò ọdún 2027 ó mà ti ń fẹ́lẹ́lẹ̀ ẹ̀yin olùgbọ́ mi. Àkókò náà ń tó bọ̀ díẹ̀díẹ̀. Ọ̀gọ̀rọ̀ àwọn tọ̀dọ́ tàgbà tarúgbó tó jẹ́ ọmọ Nàìjíríà ti létoko, kálukú wọn ló ti fọkàn sí wípé ìbò ti ń súnmọ́ wa lọ́dún 2027. Àwa gan tá a jẹ́ ọmọ nìyàn tá a tó ìbò dì dáadáa, àwa náà súnmọ́ ìbò dídì ọdún 2027. Àdúrà tí ẹ̀mí Ọlọ́run tó fi sí mi lọ́kàn ni wípé àárẹ̀ kankan ò ní ṣe kálukú wa bá a ṣe múra di ìbò gbogbogbò ọdún 2027. A ní ṣe kòǹgẹ́ ìjàm̀bá, a ní ṣàárẹ̀, a ní ṣàìsàn, gbogbo wa pátá lójú wa yóò pé tí ẹsẹ̀ yóò pèlé láti dìbò láàkó ìbò gbogbogbò ọdún 2027. Ẹ̀yin olùgbọ́ mi, kí ló dé tẹ́ ẹ lè ṣàmí? Ó ṣe ni láàánú pé àwọn olóṣèlú kan tí wọn ọmọ odó tí wọ́n fẹ́ da ọ̀run lásí, wọ́n mà ti ń dún màhoro màhoro, wọ́n ń dúnkokò mọ́ àwọn olùdìbò lọ́kùnrin àti lóbìnrin pé ẹ tí mọ kankan lálà òlù kùtùkù óhu rẹ́rẹ́ arún igi ádá ẹ̀wẹ́ aṣo a pa yín nípakúpa ni. Ọ̀rọ̀ àbùkù ọ̀rọ̀ burúkú báyìí ò yẹ kó lè tẹnu àwọn èèyàn wa jáde. Àwọn olóṣèlú ṣe ní láti máa sọ ọ̀rọ̀ burúkú jáde bẹ́ẹ̀ lẹ́nu. Ó dàbí ẹni pé wọn ò mọ odó tí wọn ò bá dọ̀rùn lásí mọ́ o. Wọ́n wá ń dúnkokò mọ́ àwọn olùdìbò lọ́kùnrin àti lóbìnrin lọ́dọ̀ọ́lágbà àti lárúgbó. Wọ́n wá sọ pé ẹ tí mọ mẹ́mẹ́ pípa làwọn yóò pa yín tán nítorí ìkíni. Ẹ̀mí téèyàn ò fúnni kò lè rí ìgbà, Ọlọ́run ló ń ṣe alákòóso ẹ̀mí nítorí kìsì ni. Nítorí ìbò gbogbogbò ọdún 2027 tó kù sáátà yìí náà ni. Kí ló le tó bẹ́ẹ̀ ẹ̀yin olùgbọ́ mi, tajọ́ ń jaládùn ètò yìí ọ̀rọ̀ olóòtú láti Splash 105.5 FM. Ilé funfun báláwo ní fẹ́lẹ́lẹ̀ nìbàdàn.

ohun tá a sọ ní pàtàkì ní pàtó iná ni pé kò yẹ kí àwọn ọlọ́pàá kó máa káwọ́ gbera lásán kán máa wá da àlàáfíà ìlú rú lórí pé wọ́n ti ń tẹ̀lé àwọn olóṣèlú kan káàkiri wípé bàbá ó wà bẹ́ẹ̀ kankan ò lè ṣẹlẹ̀ sẹ́nìkẹ́ni nínú wa ní kíni ọlọ́run kó ṣàánú wa ẹ̀yin olóṣèlú à ń bẹ̀ yín ni o ìbò gbogbogbò ọdún 2027 ó ń wọlé bọ̀ díẹ̀díẹ̀ àfẹ́ ìwà jàǹdùkú àfẹ́ pípa ènìyàn àfẹ́ ṣíṣe ènìyàn léṣe àfẹ́ ìdàlúrú àfẹ́ kẹ́nìkan máa fọwọ́ sọ̀yà wípé ibikíbi mo ti lè fìyà jẹ́ ọ́ nítorí pé o ti ń tẹ̀lé olóṣèlú ẹ̀jẹ̀ jáwọ́ kó tó pẹ́ jù ọlọ́run kó ṣàánú wa nígbà míì tí wọ́n bá ń súnmọ́ àwọn olóṣèlú ẹ ti mọ̀ pé ẹ̀gúnjẹ ni wọ́n ń bẹ̀bẹ̀ fún wọ́n lè báyàn jà nítorí pé ẹnìkan kò ṣe dáadáa sólóṣèlú tí ń bẹ nítòsí abájọ tí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu tó fi tutọ́ sókè fojúgbà pé kí àwọn ọlọ́pàá ó ṣọ́ọ́ṣe kí wọ́n yé máa tẹ̀lé àwọn olóṣèlú máa ṣe rádaràda rédèrède rẹ́dẹ̀rẹ́dẹ́ káàkiri ẹ̀yìn ọlọ́pàá ẹ má bínú ohun tí wọ́n kọ́lẹ̀ fún mi ni mò ń tẹ̀lé ẹ dákun torí ọlọ́run aṣojú orílẹ̀-èdè lẹ́jẹ́ ẹ̀yìn ọlọ́pàá ẹ má ṣe jẹ́ kí àwọn kan bá yín lórúkọ jẹ́ ìwọ ọmọlúàbí ló ṣe pàtàkì ẹ̀yìn olùgbọ́ mi tó ẹ jẹ́ kí n ṣíra wo abala ẹlẹ́ẹ̀kejì ìwé ìròyìn the punch fún ti ọ̀sẹ̀ tó kọjá ní pápápá èyí tí wọ́n pe kò mú òkun rẹ̀ ní àṣà ṣíṣowó yẹ̀lẹ̀yẹ̀lẹ̀ èyí tó ti wá di bárakú fún àwọn aṣáájú orílẹ̀-èdè nàìjíríà yálà lábẹ́ ìjọba the presidency àwọn mínísítà ni o àwọn gómìnà ìpínlẹ̀ káàkiri ni o àti àwọn àgbà olóṣèlú lọ́kùnrin lóbìnrin wọ́n ní bí wọ́n ṣe ń ṣowó káàkiri nílẹ̀ òkèrè ó kù díẹ̀ káàtó níbi tí ebi òpàgbà fọwọ́ mẹ́kẹ́ ti ń pa àwọn mẹ̀kúnù lórílẹ̀-èdè nàìjíríà ó dáa ṣé ẹlẹ́rìí ọkàn ni gẹ́bí àpẹẹrẹ èyí ti jẹ́ tó ṣe pé àṣà lílọ sí ìrìn àjò lókè òkun láti máa wá ṣe owó yẹ̀lẹ̀yẹ̀lẹ̀ bí ìgbà pé nínú ìdẹ̀ra rẹ́kẹrẹ́kẹ́ làwọn ọmọ nàìjíríà wà àwa ń ṣòwò yẹ̀lẹ̀yẹ̀lẹ̀ àwa ń náwó bó ṣe wù wá ṣé bí nǹkan ṣe rí lórílẹ̀-èdè nàìjíríà tẹ́ ẹ fi sílẹ̀ nìwọ̀nyí tẹ́bi ń pa aráàlú tó ṣe pé àti jẹun àárọ̀ odogun ó dọdẹ àti jẹun ọ̀sán wàhálà ni àti jẹun alẹ́ ọwọ́ ọlọ́run ló wà ó ṣe ní láti rí bẹ́ẹ̀ ṣàlẹ́rìí ọkàn ni ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ jẹ́ aṣojú ìjọba ẹ máa béèrè lọ́wọ́ ara yín pé ṣàlẹ́rìí ọkàn ṣáá bí kú bá dé lónìí sọ́la kí lẹ fẹ́ ṣàlàyé fún adẹ́dà kò yẹ kí ìjọba ààrẹ bọ́lá ahmed tinubu kí ó máa wo àwọn èèyàn wọ̀nyí níran bọ́lá ahmed tinubu ààrẹ wa nàìjíríà kóhun máa wá béèrè ìsẹ́ra ẹni lọ́wọ́ ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà takọtabo wípé ẹ máa mú nǹkan mọ́ra ni o orílẹ̀-èdè ò dẹrùn o ètò ọrọ̀ ajé orí bó ṣe rí náà o tí àwọn aṣojú ìjọba táwọn sì wá ń ṣe owó yẹ̀lẹ̀yẹ̀lẹ̀ àgàgà tán bá dé òkè òkun orílẹ̀-èdè àgbáyé lójú ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà bíi ká máa fi owó ṣòfò dànù náà ni eléyìí jẹ́ ebi ń pa àwọn ọmọ nàìjíríà nínú ilé lórílẹ̀-èdè wọn ẹ̀yin tẹ wá jẹ́ aṣojú ìjọba wa ní nàìjíríà tẹ́tẹ́kọ̀ létí lọ sí òkè òkun ẹ̀yin wá náwó bí ẹlẹ́dà ó ṣe ní láti rí bẹ́ẹ̀ ẹ̀yin aláṣẹ ìjọba wa ẹjọ́ ẹ máa ro ti àwọn aráàlú mọ́ tiyín náà ẹ má máa fowó ṣòfò láì ní ṣe ń láti máa fowó ṣòfò náà nígbà tí ebi ń pa àwọn èèyàn ọ̀rọ̀ náà wá dàbí ẹni tó ń kó bìbọ òrìṣà àjèjì daniel akínífẹ́ sí máa gbọ́ mi tí ebi wá ń pa tiẹ̀ nínú ilé
enko bi bo orisa jeji ebi wa n pati ninu ile nbo ni won ti se iru e oro olotu lati splash 105.5 fm ile funfun bala o felele ni badan ni bayi mo ti wa ni ojuwe oro olotu we royin the nation e to jade lose to koja lo yi sugbon sa o abala meji ina ni ojuwe oro olotu the nation ta wi ohun lo pin si abala akoko ni won fi sori Baba olojo bi King Sunny Ade the golden mercury of Africa Sunny Ade Sunday Ade geye alulu maluti she King Sunny Ade the golden mercury of Africa eni ton se ayeyo ajodun ojo bi 80 odun loke epe ti baba alolo malo ti se akorin mako ti se ajo majo ti se apani lerin mapa ti se eba sunny ade ade aba sunny ade congratulations sunny ade Congratulations, Sunny Ade, the golden mercury of Africa. Baba n sojo bi ajodun ojo bi 80 odun 80 years. Akorin mako ti se King Sunny Ade, the golden mercury of Africa. Alolo malo ti se. Ajo ijo majo ti se. Akorin mako ti se. Ama ran bi okoto Sunny Ade o ma nsojo bi 80 odun 80 years loke pe te ba si ri baba King Sunny Ade the golden mercury of Africa won se dagba to yen bi won ti wo 80 years eni 80 odun won si tun jo dada se no ma npoyi bi se ababa lori ijojijo E wa wo oju rere e wo anu Olorun ore ofe re ati leyin Olorun abo Olorun King Sunny Ade o si kun fun ilera to peye Olorun ada ope pada sodo yin baba lori ore ofe anu oju rere tin be lori omo yin King Sunny Ade to pe eni 80 odun bayi 80 years onijita arambara ton tajita lalarambara akorin lolo fogejo King Sunny Ade akorin lolo fogejo rabaraba baba yi ni la kaye ogbon sasa o ni agbekale orin o nta kisa ninu jita eni e ba ri ebi o mo lu o mo rin ko omo ojo inu mi ti e ma ndun te ba lo sibi ti King Sunny Ade tin sere owo lasan lo fi ma ba won iko osere re soro o le jese ni o gbe soke o ti ye won King Sunny Ade congratulations to you sir on the occasion of your 80th birthday on the land of the living nkan ti wo so le ibo ni pe baba King Sunny Ade e ku orire o fun ti ajodun ojo bi 80 odun loke pe e si fowo pawo e firigi jobi igba ale ale awo ile yin koni pedin e ni ri ngbe sonu bi o se bi omo King Sunny Ade onila kaye eda ona ni anso eyin eyan wa oro olotu na ni splash lawa 105.5 fm ni felele mbadan lorilede Nigeria laise aniani King Sunny Ade obo olorin juju o wa lara awon olorin to boyi kun orin juju kaakiri agba nlaye orin kiko ijojijo o je nkan to ma munu King Sunny Ade dun ki re baba nigba ki igba to ba ti mu awon eyan larada to ba je ti pe ka korin ka lulu ka jo ka muni larada King Sunny Ade the golden mercury of Africa baba ni baba nje o
Oun ni a lo lo foge jora baraba a atajita bi eni sere owo ibikibi ti san ni ade to ba tin korin to ndalu bole to si ntajita ero piti won lo ma npe jo sibe lati gbadun ere sise orin kiko re nibe ori ofe nla leleyi o fun agba korin juju Kingson ni ade de Golden Mercury of Africa to ma nda awon eyan laraya kaakiri orilede agbaye nibi ayeye lorisirisi ati dida faaji dobale ko ma ho legba Kingson ni ade eku orire ojo bi 80 odun 80 years loke pe to pe ba yin laye lagbara lowo Olorun Kingson ni ade Sunday Adeniyi Adegeye Kingson ni ade the Golden Mercury of Africa Kingson ni ade congratulations sir Sunday Adeniyi Adegeye ohun ni apeje oruko baba olojo bi to nsami ojo bi 80 odun 80 years loke pe ti gbogbo eyan ton mo si Kingson ni ade KSA ohun na ni ape ni kukuru re baba muni larada eku orire ajodun ojo bi 80 odun pe bayin laye eku orire lekan si ah baba Kingson ni ade e fowo pawo e ferigi jobi igba ile yin yo ma le si yawo le yin ko ni pedin lai lai e si ni ri nkan kan gbe sonu bi o se bi omo o je ohun iyalenu pe Kingson ni ade o kuro ni le iwe lati gba keke nitori kosi koto koto koka koka sibe na loni nko itan ti yi pada Daniel Akini fesi ta ba nsoro nipa akitiyan Kingson ni ade itan ti yi pada eni kilode ti mo fi so be Olorun Kingson ni ade debi to ga o mo so le kan pe nigba keke koni anfani lati kawe tesiwaju dabi alara sugbon loni nko Kingson ni ade o ti di oluko agba to nko awon tule awon akeko nile eko giga Fasiti Obafemi Awolowo University ti nbe nile ife titi di ojo oni ti mo nsoro yi oluko agba senior lecturer ni Kingson ni ade de Golden Mercury of Africa e je ki ma so wi pe loruko awon alase ile ise wa nibi to se pe a ma nje ladun orin yin ni Splash 105.5 FM ati radio wa elekeji na lagelu 96.7 FM loruko igbimo alase ile ise wa lamba yin yo ipe eku orire ti ajodun 80 odun ti Kingson ni ade de Golden Mercury of Africa to nsojo bi baba agbola ni tagborin lojo ti agborin ba gbo lojo ku re ye bo ba lo gba odun laye eni la ma ka si to koni ju bayi lo eyin eyan wa fun oro lotu ti toni eyi te tin gbadun lati ago kan osan oni ti se ojo aiku Sunday muni lati dupe lowo eni to wa ni di ile agbara to nse gbogbo re lona ti yo fi ma jade dada Daniel Akini fesi ati Tolu Alope Adebamowo in gbadọ gbagbe ọrẹ mi Victor Daudu eku ise takun takun te dori studio manager to n dari afẹfẹ lọwọ yi eku atileyin mido loruko lootu eto yi

0: 105.5.
1: ẹni tó wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí ilé gbá àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tún fi bíkọ́ ṣaláìdọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dé tó dọ́ọ̀dù ẹ̀ káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù ó ṣe tán láti dẹ́rẹ̀ pé ìkẹ́ ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala ọkọ tí ẹ bá wí ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pé bá lélẹ̀ ìtókun fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàṣí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹ bá wí ní gàlọ́ nínú oṣù òtúbà yìí kan náà ní àjọyọ̀ ọdún kọkànlá àti ládìlú fm ẹ̀wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹ̀ sí friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun october 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti ládìlú fm 96.7 ó máa lágbára dùn ní yorùbá owó látùn owó ló sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*#. lórí ládìlú fm *347*1004*2#. ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ ti gaming board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀ nínú ẹ bá wọn ní gàlọ́ yìí èmi ló kàn láti dì mí lọ ní àtúntò ní àtúntò ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
2: Flash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
3: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
2: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000.
2: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Tẹ́tẹ́ bá ti ń gbọ́ kòkòkò lórí rédíò yín. Ètò àgọ́ láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgọ́ láàjìn.
8: Ayé àdùn bí oyin, àdùn bí oyin ṣe.
9: Yorùbá.
7: Àkọ̀tún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ò fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làjìn ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sóhun pẹ̀lú atọ́kùn ètò àgọ́ láàjìn ìyá àdín ní gbogbo
9: splash.
7: Aminat Adetun Badman Mọ́tfàlà ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni Nífà Ajì. Níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkàn ẹni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn kan yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Adulaji nikan ni omoluabi Splash 105.5 FM pẹlu ami not Adetun Badmus. Kai kai kai kai kai. O ma seregede.
10: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
11: Everybody could hear the Eagle of Sunday, talk of the town.
12: Car share.
13: The only ultimate joy if I don't land the gate,
12: season one of the Ember winning galore. It been coming for September. People pack money tire. Money will enter people hand up till now. They never feel to believe I'm the train. Don't start again. Don't start again. Oh. In the honor like this, no looking back.
14: Money make the world go round.
12: You must get your own piece of the Ember winning galore for this month of October. October don't land. Cash year, they celebrate Lagelu FM 11th anniversary and with this splash money like never before. Double winning every Friday. A new millionaire go come out every Friday. Plus the mighty October 28th Lagelu anniversary cash pot. Money left, money right, money center. Money center. If you want play today, or you carry your food right now for Splash FM, now start 347 star 1004 star 1 hash. For Lagelu FM, now start 347 star 1004 star 2 hash. You fit a bust, enter website www.cashier.ng. Only those people with all reach 18 years and above. Now you go fit to play this cashier. And now your state gaming board, nine licenses.
15: The Ember winning galore. I must to cash my own world.
12: Shooty cash, yeah. Nutty cash, yeah. Yeah.
16: Spread your wings on Splash 105.5 FM.

0: bẹ́ẹ̀ni, ẹ máa bọ̀ nílé jàre, èyí tẹ́ ẹ ṣe ń ta náà ti tó látàárọ̀.
1: Nínú gbogbo obìnrin láyé, obìnrin tó gọ́jú, obìnrin tí ò gbọ́n,
0: òun
1: ni obìnrin tóun àtàwọn ẹbí rẹ̀ tí wọ́n jọ ń bá ọkọ rẹ̀ jà, tí wọ́n jọ gbógun ti ọkọ rẹ̀, tí wọ́n jọ gbógun ti bàbá ọmọ rẹ̀, tọ́mọ lóbìnrin tó gọ́jú ìwọ ni.
0: Mo kí ń jà ẹ́ pẹ̀kálẹ̀, obìnrin tó gọ́jú nìyẹn, ẹ jẹ́ ọkùnrin tó gọ́jú nǹkan. Kí lẹ wí? Àní ọkùnrin tó náà wá gọ́jú tó gọ̀ báyìí tó tún fẹnu ẹ̀ họra, kí lẹ sọ mẹ́yẹn? Ẹ lọ́kùnrin tó náà yàwó ẹ̀ ni àbí? Ọkùnrin tí ò kí ń fowó oúnjẹ lẹ̀. Wọ́n máa tún pe àwọn ọkùnrin kan ní ọ̀hún láwìn, wọ́n ní àwìn ni ọmọ tí gbogbo nǹkan ti wọ́n láwìn láwìn, aláwìn ọlọ́mọ jẹ́ àárín. Kí lẹ tún sọ? Ẹ máa porúkọ jáde, ó yá ni ẹ máa sẹ́ndì orúkọ wọn. Àwọn ọkọ tẹ mọ̀ yìí pé ọkùnrin tó gọ̀ jù lọ náà, kí ni àwọn ìwà tá a máa fi dárú wọn náà mọ̀? Yes. Ẹ lọ́kùnrin tó bá ti yàwó rẹ̀ mọ́ta nínú òjò àbí wàhálà wà. Yes. Ok. Ọkùnrin tí kò ń tọ́jú ọmọ òun ló gọ̀ jù, àwọn èèyàn gọ̀ ló tọ́ gọ̀, torí fúnra rẹ̀ ló ń ṣe wíìlì àti ọ̀jẹ̀ lọ́jọ́ alẹ́ lẹ̀. Yes. Èmi ọkùnrin tó gọ̀ jù, ọkùnrin tí òmàrá mú náà sógọ̀ àṣìṣó, tí òmàrá mú tí ò gbóge, tí kò gbọ́ fáṣọ̀n kankan, sọ náà tó gọ̀ ni. Sọ̀rọ̀ ó gọ̀, ọkùnrin tí ò gbóge, tí ò gbàfẹ́, tí òmàrá mú, sọ náà tó gọ̀. Ọgọ̀ díẹ̀.
2: Ògbógi kò mára mú.
0: Ògbógi kò mára mú.
2: Kí á lóbìnrin fẹ́ wò lára ẹ̀ láti bí.
0: Ajakun wọn gọ̀ díẹ̀. Àwọn gọ̀ díẹ̀ ni àbí? Àbí ká sọ pé wọ́n pa mi.
2: Wọ́n pa mi.
0: Àwọn gọ̀dà nu ọ̀ṣọ́. Oh my God! Ọkùnrin wọn tún lọ́ tún ga jù o. Kí lẹ wí? Ẹni ọkùnrin tó ń dọ̀bálẹ̀ fosai chick ìyàwó ẹ̀, ṣebí wọn ọmọ ní? Wọn ọmọ náà màdámù ló dẹ̀yẹ sí ọ̀la gidi, wọ́n dẹ̀ ṣe kí ni? Wọ́n la rí mọ̀, wọ́n ṣẹ̀gbọ̀ mọ̀, kò yé yín? Ọ̀rọ̀ ni, darling, uncle mi ni, you know, this particular man, uncle mi ni, ẹni uncle aláìsí mú dọ̀bálẹ̀. Ẹra sà, ẹna ya báwo ni, ọwọ́ rẹ, ẹra sà. Ṣé wọ́n gọ̀ ni? Bọ̀ ṣebí wọn ọmọ ni? Ẹni wọn sáyà ẹ̀yìn wọn òde wọn lè ríran, àwọn ọ̀dẹ̀ láyé la ṣì sí o. Odì mélòó? Ọkùnrin wo làwọn náà tún gọ̀? Ọkùnrin tún jẹ́ pé ìyá àti bàbá ẹ̀ ní nǹkan dẹ́mu obìnrin tó fẹ́ lé tàbí tó fẹ́ fẹ́, ìyá ọmọ ẹ̀ bàbá ẹ̀ ìyá ẹ̀. A mọ̀ pé obìnrin kan o, àwọn láǹkó wa báyìí kọ́lọ́ wọn ṣàánú wa ni. Àwọn jẹ́ńdà mi, àwọn míì bẹ́ẹ̀ ń bẹ̀, béèyàn bá kọ́ wọn míì gbèyàn ká gbà kò ní. Àwọn jẹ́ńdà mi dẹ̀ dáa, aláàánú ni jẹ́ńdà mi o. Bẹ́ẹ̀ ni, adúró ti ní báyìí lọ́jọ́ tó le kókókó ni jẹ́ńdà mi. Àìmọye àwọn jẹ́ńdà mi ló dúró tọkùnrin tọkọ fi ṣoríire láyé. Àìmọye àwọn jẹ́ńdà mi yìí ló sọ fọ́kọ wọn nígbà tí gbogbo ẹbí kọ̀lẹ̀ àwọn báyìí ni wọ́n tẹ àyà gbangba tí wọ́n ṣe kí ni tí wọ́n fẹ́ yẹn pọ̀n. Sọ́ta wọn yẹn o, kò tí ì yé yín. Ṣùgbọ́n ìyàwó tó jẹ́ pò ń gan wa fìtì náà, tó jẹ́ pò ń ladan wò, ẹ̀wẹ̀ wọn là gọ̀. Ẹ ti gbọ́ báyìí, ẹ ṣe kí ni? Ẹ gọ̀ tẹ́ ẹ tó fẹnu họra, wọ́n lè mọ́ gẹ̀dẹ̀ ẹnu ọ̀ṣọ́. Ẹ pa mi ìjàkújalẹ̀ jẹ́ ẹja kutukutu. Ẹ wo jẹ́ kí n jà pé ẹ kalẹ̀. Ẹ káàbọ̀ sí ìkànnì ti ọmọ lúàbí. Bá méjì kọ́ ibi tó yẹ kẹ wà náà lẹ́wà yìí, ẹ já pàdé ní àti ayélujára ní àgbáyé ojúpọ̀ Facebook. Ẹ lọ ṣe àwárí ẹ̀ ní ìtọ̀nà /FM105.5 Ìbàdàn. Ẹ like, ẹ love, ẹ share, comment yín, ẹ jẹ́ kí o máa gbéra. Ètò ni ìsinmi aláyọ̀, ìsinmi aláyọ̀ lẹ̀tọ̀. Tọ́lá ní Aládélájà lórúkọ mi. Yé ìròyìn ní àwòkọ́ṣe eré ọmọ tán sọ tán sọ tán gbòráyè. Àpẹẹrẹ eré ọmọlúàbí one, orí yín ó wà ńbẹ̀. Ẹ gbọ́, ọkùnrin wo ló gọ̀? Bí ò bá jẹ́ pé ẹni tó jẹ́ pé ó ní ìyàwó tó dáa, ìwọ náà mọ̀ pé nígbà tó fi arábìnrin yẹn, ayé ẹ yí padà, ìgbọ̀ tún wọnú ayé ẹ, ọkàn ẹ balẹ̀. Arábìnrin yóò wá yọ ẹ lẹ́nu o, kò fún ẹ ní wàhálà o, ó wà supportive o, kò sí ní tó ṣe o, ó humble o. Ṣùgbọ́n bàbá àti ìyá ẹ̀ wọ́n fẹ́ kó o lọ́mọ, wọn ò fi oníyàwó nílé. Ni wọ́n bá ní láyé, o ò níyàwó, wọ́n rà sí pé ẹ̀yà pàkíyà tí ń sàǹgẹ̀, pàkíyà tí ń sàǹgẹ̀, pàkíyà tí ń sàǹgẹ̀. you a fool e god in je be kile so se be gbon sin won se teyin okun na a fe di oke lohun ti n ba te pada de bayi agbara kasida ni e kini eyan ti di atogun obe gan ti di atunse esemi alayo re abala ti mo ko wa ni ale yi eyin na so pe abala akoko bayi te fe toye ni leyin yen abala ti o ma kan o na ni abala kini abala je ka pari e leyin abala je pari e kini o tun sele o e mo pe abala kilo trend o wa nbe abala mi ta wa fi kun eto yi ni abala seyin jari ta lo wa lebi ninu eyi lati fe ma keko ko ti si igbeyawo yen test of me pe ojo kan o si te kan ti e woju ara yin o le ma po abi now a fe ma awon gbon wo leyin da si awon mi toro ba ti ri ba un ma nkan ni so fun mi olorun ra muskubi ni o on to ma ti pe nu ile odun bayi ohun ya muskubi odo office nu fun re ni omo ni elu oko mi nbole wa wa nsin se ti wa binu ni oni ja ti tanu a fe ma awon gbon teyin na lo teyin fi yanju awon kini a ji agbo fi kogbon fun awon elomi abala ke pe na wa o a yanju to ba se kini to ba kayin laya oke kilo trend membe orin awon agbo orin john o wa nbe gbogbo e gbogbo e pata o pe sibe ni isimi ala leto eto ni isimi ala a mo mu awon the best couple be ni lo soso ebun si ma wa lori e ja lo si oke lohun eh ka si so common lo fi kele gbe oluwa re o fe ko wo wole
3: Flash FM 105.5
4: Everybody kuni e digula sande talk of the town
5: Share. The only ultimate joy giver don't land the gate, whoa.
6: Season one of the Ember winning galore. It been common for September. People pack money, tire. Money will enter people hand up till now. They never feel to believe I'm the train. Don't start again. Don't start again. Oh. In the honor like this, no looking back.
7: Money make the world go round.
6: You must get your own piece of the Ember winning galore for this month of October. October don't land. Cash year, they celebrate like the Lua FM 11th anniversary and with this splash money like never before. Double winning every Friday. A new millionaire go come out every Friday. Plus the mighty October 28th Lagelu anniversary cash pot. Money left, money right, money center. Money center. If you want play today, or you carry your food right now for Splash FM, now star 347 star 1004 star 1 hash. For Lagelu FM, now star 347 star 1004 star 2 hash. You fit a bust, enter website www.cashier.ng. Only those people with all reach 18 years and above. Now ain't go fit to play this cashier. And now your state gaming board. Now in license.
8: The Ember winning a law. I must to cash my own world.
6: Shooty cash, yeah. Nooty cash, yeah. Yeah.
9: Flash FM Media Academy. Nibe lawon eniyan ti fi igba bu mi eko eto iroyin sori. Asamba gidigba. Soke tente ninu igbo safefe pelu ikosemose ati iwo omoluabi. Awon akeko jade wa ni won ti di ogun ni rere ninu ise iroyin kaakiri agbalaye.
10: Eyin temi bawo ni o se wa.
11: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
12: Orúkọ tèmi ni Sarah Adédokun inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
13: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
14: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
13: 0807-112-4000.
14: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
15: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.

Bẹ́ẹ̀ni Olúwa Ọlọ́run, òun náà ni Ọlọ́run ìfẹ́. Bẹ́ẹ̀ni ó nìkan náà ló lè bá wa ṣe tá máa fi gbọ́ra wáyé nínú marriage wa. Ó nìkan ló lè dá ìfẹ́ yẹn ló lè dá padà sí àárín wa. Ìkànnì ọmọlúàbí rẹ̀ ìkànnì Splash FM 105.5 Ìbàdàn. Lójú òpó Facebook bó tiẹ̀ jẹ́ wípé bóyá la lo ìṣẹ́jú mẹ́wàá tàbí ogún ìṣẹ́jú ńbẹ̀ tó fi jẹ́ pé kiní ọ̀hún rebete láti ọwọ́ Ayọ̀lọ́sìn àkọlọ́hún ọba kí ó ṣàánú fún wa ńbẹ̀. Ọ̀dà ẹ jẹ́ ká gbé yín lọ sí agbọ̀n ti orin John láti kan ní ti ọmọlúàbí. A ti wọ agbọ̀n ti orin John báyìí ṣe mọ̀ pé aago kan náà ló ṣe bẹ́ẹ̀. Ó ku ìṣẹ́jú 16 láti kan ní ọmọlúàbí. Ẹ jẹ́ kí a fìfẹ́ ká fi lò ó báyẹn. Ẹ má ṣe wá gbàgbé pé ọjọ́ ìṣẹ́gun lèmi àti yóò máa pàdé ní ọ̀sán lórí gbàǹkan gbìròyìn láṣẹ lọ́wọ́ Elédùà. Ọjọ́rùú tá a mọ̀ sí ọjọ́ Wednesday náà á pàdé ní ọ̀sán lórí gbàǹkan gbìnìn. Bẹ́ẹ̀ni èmi àti yín náà lájọ wà bó ṣe ń lọ. Bẹ́ẹ̀ni àwa náà là ń ṣe bẹ́ẹ̀ là ń tẹ̀lé. Óyá ẹ jẹ́ kí n fún jẹ àwọn orin jọ̀njọ̀njọ̀. Èwo lẹ fẹ́ gbọ́ o? Èwo lẹ fẹ́ gbọ́ o? Sí Kúrọ́yìn dé bá rí sáré o? Èwo lẹ fẹ́ gbọ́? Èwo lẹ fẹ́ gbọ́? Ẹ jẹ́ o sí ẹ̀fún yín ní epo àkàrà yìí náà jàre. Óyá ẹ gbádùn yìí.

0: bẹ́ẹ̀ ni mo mọ̀ fi sílẹ̀ fún yín kí ẹ lè bá ní àǹfààní láti lè gbádùn ẹ dáadáa. Bẹ́ẹ̀ ni ìkànnì ọmọlúàbí òun náà ni à ń pè bí ìkànnì Splash 105.5 FM Ìbàdàn. Ibẹ̀ náà la wà yìí. Ibi tí sọmọ́ tì tó ti dunlẹ̀, má gbàgbé pé ètò yín ètò wa tá a ti jọ ń wà bọ̀ láti bíi wákàtí mẹ́ta ó dín ìṣẹ́jú mẹ́sàn-án. Bẹ́ẹ̀ ni òun náà ni ètò yín ètò wa ìsinmi aláyọ̀. Ètò ni ìsinmi aláyọ̀. Bẹ́ẹ̀ ìsinmi aláyọ̀ ètò ọba àwọn ètò ni. Ọjọ́ mẹ́jọ mẹ́jọ lájọ ní àǹfààní láti máa gbádùn ara wa tó bá di ní ọjọ́ mẹ́jọ láago mẹ́wàá gérégé. Ẹ máa bọ̀ sí ìkànnì ti ọmọlúàbí, ẹ darapọ̀ mọ́ wa ní orí rédíò yín pátápátá porongodo. Ẹ jẹ́ ká lẹ̀kọ́ ẹ síbẹ̀. Ọlọ́run ọba yóò ṣàánú wa, yóò pínpín aléré, bẹ́ẹ̀ ni yóò pín aléré. Ọ̀sẹ̀ yóò pé wa láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹ káàbọ̀ sínú ọjọ́ ajé ọ̀tun àkọ́kọ́ náà nínú oṣù kẹwàá ọdún tí a wà níbẹ̀. Ire yóò wá wálé, bẹ́ẹ̀ ni ayọ̀ gbogbo yóò máa wá wa rí. Bóyá Ọlọ́run kan tí ẹ fẹ́ ní àǹfààní láti fi tọmi létí nípa ọkọ, nípa aya yín, nípa ìgbéyàwó yín, 08074805574 ọjọ́ mẹ́jọ òun náà láti máa pàdé lórí àkọ́tun ètò yín ètò wa ìsinmi aláyọ̀. Bàbá àkọ́pẹ́ mi ní abẹ́ aṣọ, wọn náà fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan fún wa nípa ipa tí àdúrà lè kó lórí ìgbéyàwó wa láàrin ìṣẹ́jú péréte. Ẹ ló sà ká máa fi dágbére.
1: Ẹ ló
0: sà, ẹ kú ojúmọ́ sà.
1: Ẹ fi abọ́dún ìlú kọ̀ mí láti Àpẹtẹ.
0: Láti Àpẹtẹ nílùú Ìbàdàn, mò ń gbádùn yín.
1: Kẹ́rí a máa ń sọ pé à ń gbàdúrà, à ń gbàdúrà. A dẹ̀ ti gbàwẹ̀ o, a dẹ̀ ti gbàdúrà o. Nǹkan tá a dẹ̀ fẹ́ ó tún wá ṣẹlẹ̀ ní márèèjì. Kẹ́rí a máa ń ṣe mistake kan. Àdúrà ò dá dúró.
0: Àdúrà ò dá dúró.
1: Tó rọ̀ mọ́ ìṣe. Àti ìwà wa.
0: Àti ìwà wa. All right.
1: Ẹlòmíràn lòun fast. Fasting nìkan ò lè dáṣẹ́ ṣe. Gbogbo ẹ̀ ní í ṣe pẹ̀lú ṣẹ́rí táwa ń pè ládùúgbò yẹn, utterance lásán ni ọ̀rọ̀ ní àdúrà. Ìṣe òun ni ládà tí àdúrà yẹn máa gùn. Yóò ti gba ìdáhùn. Tí èèyàn bá wà tó máa ń gba ẹ wo àwọn orílẹ̀-èdè tí wọn kì í àwọn ti ẹ̀fẹ́ gbàgbọ́ Ọlọ́run wà, wọn sì ń gbàdúrà. Ṣùgbọ́n wọn ní ṣe nǹkan tí Ọlọ́run ò fẹ́. Tẹ́ bá wọnú gbogbo bíbélì pátápátá, torí èmi ò ka Quran mi ò ń ṣe Muslim. Ẹ rí pé conditional blessing. Fẹ́rẹ́ lọ wọnú ìwé Deuteronomy 28 láti 1-14. Tẹ́ bá ṣe báyìí, èmi náà ó ṣe
0: báyìí.
1: Tẹ́ bá ṣe lé, èmi náà ó ṣe
0: báyìí.
1: Mo fi the other side yẹn lẹ̀ mi ò ní lọ́bẹ̀. Láti 15 désàlẹ̀. So a máa ń ṣe mistake. Ìwọ tó ń dí èèyàn gbé. Ó dẹ̀ ń gbàdúrà pé Ọlọ́run máa protect àwọn ọmọ tiẹ̀. Tó bá yá, tó ò bá jí ọmọ rẹ dé, wọ́n ó jí ọmọ rẹ pé.
0: Àbí nà
1: ó ọmọ ẹ náà gbé. So ẹ jẹ́ kí àti ọ̀rọ̀ èyí tá à ń pè ládùúgbò yẹn àti ìṣe wa, ẹ jẹ́ kí wọ́n tálì káwọn méjèèjì kan lẹ̀ pọ̀, kan ṣiṣẹ́ pọ̀. So òun ló jẹ́ pé nínú márèèjì o mọ̀ bó ṣe ń yọ jáde. Tó lọ ń tẹ̀fẹ̀ẹ́ nu ara ẹ̀. Ó dẹ̀ ń gbàdúrà pé Ọlọ́run máa bá ẹṣọ́ ọkọ rẹ kó má bàa ìgbéyàwó kejì wọlé.
0: Àbí wọ́n fúnra sí ń tàsí àgẹ̀rẹ̀. Àfi sùúrù.
1: A gbọ́dọ̀ jẹ́ kí ìṣe wa àti ọ̀rọ̀ tá à ń sọ tá à ń pè ládùúgbò yẹn. Àwọn gbọ́dọ̀ bára wọn ṣiṣẹ́.
0: Wọ́n gbọ́dọ̀ bára wọn ṣiṣẹ́ pọ̀ nìyẹn ṣe gan sa.
1: Ẹ ṣe àdúpẹ́. Mi ò ní fẹ́ kí n gba gbogbo táìmù wa.
0: Tó ti ẹ̀ sí táìmù yẹn gan náà mọ̀. Ẹ ṣe gan sa. Ẹ ṣe o ṣe. Ọjọ́ mẹ́jọ kẹ́ẹ̀dì ti darapọ̀ mọ́ wa. Ó wù mí ká gbádùn yín ju báyìí lọ, ṣe gbọ́. Ẹ ṣe gan sa. Thank you sir.
1: Ọlọ́run ó dá wa sí.
0: Àmì sà. Ẹ ṣe gan ni. Orókè lórí ètò yín ètò wa ìsinmi aláyọ̀ fún ti òní nínú ọjọ́ mẹ́jọ ni kẹ́ ẹ jẹ́ ká jọ máa pàdé níre. Títí ìgbà náà ẹ tọ́jú ara yín, ẹ tọ́jú ìfẹ́ yín, ojú àpò kì í jojú ara mọ́. Ẹ mọ́ fi mo dákun ṣeré, ẹ dákun torí Ọlọ́run. Ojú eyín gan kò ń jojú ara mọ́. Ẹ jẹ́ ká gbàgbé ìfẹ́ wa gẹ́gẹ́ ni. Gbogbo ohun tá a bá lè ṣe láti jẹ́ kí ìfẹ́ yẹn ó ṣiṣẹ́, ẹ jẹ́ ká ṣe. gbogbo igbiyanju ta ba le se suru ta le se ifrada ta le se ife ta le fi hun lati je ko sise e je ka gbiyanju olorun ade gbe igbiyanju wa yo ba wa de lade lase lowo olorun ba gbogbo nkan wa yi ta ba wa so kale o te ba bere olorun ile yin ife yin oni bi kankan tin re e gbodo beru olorun e gbodo paya olorun e gbodo fi otito inu bara yin rin ajo yin ni be ni inu yin gbodo konu gege bi oko ati yawo binu okonu te ba jo ntakaka bayi te jo nsere paro ere paro le nse ko si yan kan ti o mu bota sugbo ti inu yin ba konu ti mo yin sokan ti fe yin rin le te si gbogbo e lolorun lowo o iseju melo ni olorun o da si yo si ba wa tun ile wa to aje ngbo olorun e mo ko mi ile fun yin lofo ojo mejo ago mewa gerege na ni ke ma se ton lati de darapo mo mi ni ikanni ti omo lo abi fun akotun eto yin eto wa isinmi alayo beni ti le ba ti mo e da pe won ba bi iseju meji meta ti ayomide losin to fi si ori ata ilujara ni ojo opo Facebook e ma ba wa pin eni won ba e ma wo po kere eyin e pin be so ti ye yin e pin be e gbiyanju ke ba ni pin e ba ni share ni mewa mewa eni kokan ipade mi ateyin di ojo Tuesday losan ago meji gerege gba nkan gbe la o ti ma pade bo se nlonu ayi pada ranpe to kan awon akoko ise mi nu to ba di ni ojo ru lago meji gerege gba nkan gbe na le mi ati yin o na lati ma pade iyoku ba a wa be o to di aro ojo jumo te fun te doroyin lati pade be aro ojo Saturday ni ago meje a to ma tun pade nje titi gba na to lani alade laja lo ko mi ye royin ni awoko sere omo ton so ton so ton guraye a pero ire omo lu abi one ori yin o wa nbe amoju ero mi duro gbagbagba o Aziz ni Ademola Aziz ti amo si asiso gbogbo gbogbo eyin eso wa lenu iloro eyin osise leto abo mo kiyin debi ti agbara to sengere si ni kan ni ti omo lu abi yo da fun wa o si yo tu wa la lase lowo olorun ile wa oni daru o ife yo ma se kini yo ma tutu mi ni jojo mi ni jojo mi ni jojo a ni ribi eja ode ni sele e je ki awa na ka ma ni suru suru nikan in lo le fi se e je ma se suru funra wa e da ko tori olorun bi oko ba gbe gbona iwo yawo iwo bututu si mo ba nbinu to lohun ni gbo ni e bere si ni bara yin soro e soro tutu fun e tu gbogbo nta e ba ni patapata o na ni ke se be ke fi tu won ke fi bomi ife bayi ke fi bu si agbari won e mo kan ni mo ba le tuka ko tuka rara o e je ka ma se ohun gbogbo ninu ife papo ni e se gan ni titi ojo mejo ke wa lalafia bye for now.